0: gbọ́nà o. Ẹnìkan máa ràn ọmọ rẹ lọ́wọ́. Ariwo àfọ̀ ní sọ nílé rẹ. Ọmọ rẹ máa ṣoríire lójú rẹ. Àánú bẹ̀rẹ̀ látòrí ọmọ rẹ. Ohun rere tó fẹ́ yóò ṣe lórí ọmọ rẹ o. Yálà ti jẹ́ èèyàn ọmọ rẹ ò ní jẹ́ sàsàn. Wọ́n ní purọ́ mọ́ ọmọ rẹ o. Akẹ́rọ́ tó kọ́rọ́ ọmọ rẹ sínú yóò padà ṣe mistake. Ọ̀rọ̀ ọmọ rẹ máa pàpàjà sọ pé o. Akitiyan aṣọ dópin jọ mẹ́ sísan. Wọ́n ní fọ̀jùlé ọ̀hún ọmọ rẹ o. Aláìbí ò ní jẹ́ lórí àwọn ọmọ wa. Ìyọ ayé wo ò ní dòbú o. Ọmọ tó fẹ̀yìn rẹ pọn màmá kò ní jábọ́ o. À ń fi àwòrán ọmọ rẹ hàn níbi gíga. O ní rogo ẹkú ìkọ̀gọ́ o. O ní tìrọ ọ̀ràn kò ní mọ ọmọ rẹ lójú. Ọlọ́run a máa ṣọ́ tọmọtọmọ o. Àdúrà mi máa gbà lórí àwọn ọmọ rẹ. Wọ́n ní fọmọ rẹ sẹ́ ìṣàkọlẹ̀ òkùnkùn. Olóore máa ṣe fẹ́fọ̀ fọmọ rẹ. Ilẹ̀kùn ayọ̀ kò ní tìmọ̀ àwọn ìran yín. Ọmọ yín ò ní wà kísà. Ọ̀rọ̀ ọmọ rẹ ò ní tàsé. Wọ́n ní tọwọ́ ilé bọ̀rọ̀ rẹ. Ọmọ rẹ ò ní káwọ́ lórí sọkún. Lọ́sẹ̀ rere àìròtẹ́lẹ̀. Ayọ̀ ní fọmọ rẹ pamọ́ o. O ní rogo ẹgbẹ́ dìgbàdìgbà lórí ọmọ o. Wọ́n jẹ́ mú pé adúdúdúdú ṣùgbọ́n kò bá mu kò ní ṣẹlẹ̀ sí ọ. Dùgbẹ̀dùgbẹ̀ kò ní jẹ́lé ọmọ rẹ lórí o. O ní kó àǹkọ́ ìbànújẹ́ lórí ọmọ. Ẹni tí ò fẹ́ rí ọ tí ò fẹ́ rọ́mọ rẹ yóò padà bá yín dúpẹ́ o. Gbogbo òní ká yín mọ́kọ́nà o. Yóò bá yọ ọmọ rẹ máa jáde. Níparí oṣù yìí adé ògo ò ní sí lórí ọmọ rẹ. Níparí oṣù yìí ọmọ rẹ máa wọ bàtà ògo. Níparí oṣù yìí wàá pàdé èèyàn gidi tí ó ràn yín lọ́wọ́. Níparí oṣù wàá padà gbégbé ọpẹ́. Ángẹ́lì ewé lórúkọ Jésù yóò dáàbò bo àwọn ọmọ rẹ. Oríire máa kalẹ́. Amòye mẹ́ta sọpráìsì Jésù pẹ̀lú ẹ̀bùn ọ̀run sọpráìsì wọn náà o. Àsẹ́yà 48:6-7 ọ̀rọ̀ rẹ tá a fi pẹ́ mọ́ Olúwa kó gbà fún ọ padà. Mọ́kànlá méjìlá ò ní ṣe ọ́ lórí ọmọ rẹ o. Yẹ́ntú eléyìí sọ Samuel 141:9 okùn ayé ò ní kọ́ ọmọ rẹ lẹ́sẹ̀ o. Ọmọ rẹ máa padà tójú bọ̀. Ìwé ìrìnà ayọ̀ Olúwa kó yọ̀ǹda rẹ̀. Ògbà àbáwáyé ìwà àti ọmọ rẹ yóò di mímọ̀ fáráyé. Ẹni yẹ kó gbà lọ́wọ́ rẹ ò ní tọrọ délé rẹ̀. Ogun ò ní bá ìjẹ́ rẹ mú o. Eré làbọ̀ máa yọ ṣe wọn ní fògo ọmọ rẹ tayọ ọlọ́pàá o. David jèrè Solomon wàá jèrè ọmọ. Jacob jèrè Joseph wàá jèrè ọmọ o. Joseph jèrè Ephraim gbogbo ọlá jèrè ọmọ wa o. Ó ti Jericho wó láìlú ọkọ̀ àti àdá. Ọ̀tá rẹ̀ máa ṣubú yakata o. Ẹlẹ́dàá gbogbo àgbáyé yóò fọ̀rọ̀ rẹ̀ tẹ́ ọlọ́run o. Àsìkò ọmọ rẹ̀ máa dé. Ojú ṣe ń parí ò ní ṣìrìn. Ayé ò ní dá ọmọ rẹ̀ ní gbèsè. Agẹ́ chapter 2:8. Olúwa wípé tèmi ni fàdákà á fi fàdákà kẹ́ ọ tọmọtọmọ. Ayé ò ní mọ́ra fún ọ níparí oṣù yìí o. Ò ní ṣàṣe dànù lórí ọmọ. Wà á jọrọ ọmọ. Ayé ò ní gbọ́ ibi sọmọ rẹ o. Ọmọ rẹ ò ní jọ ń jẹ́ ìgbèkùn. Jọ́bìnrin ẹtí náà tí ò ní rogo ọ̀rẹ́ kò rí kó su o. Ọmọ rẹ yóò di orísun ìrànlọ́wọ́ gbogbo. Wà á lọ́dún yìí jẹ́ tọmọtọmọ ò dádì. Ọba mi aṣọ kọ́sẹ̀jì yóò sọ ilé yín di púpọ̀ fún rere o. Ìkẹ́kẹ́ ní lékè igi wà á lékè tọmọtọmọ. Wọ́n ní gbé ìgbékùgbé ká ọmọ lé o. Wọ́n ní gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu rẹ̀. Mo sọ ìyá ẹyẹ lọ́kùn wọn ní géètì ẹ tọmọtọmọ. Olúwa máa fún ẹ lọ́rọ̀ sọ o. Ààrẹ inú ọmọ wa máa jáde. Akúrẹ́ tẹ́ kípa òkùnkùn kò ní gbẹ́sẹ́sẹ́ lórí ọmọ rẹ. Ojú olójú kò jójú ẹni ojú rẹ̀ máa ríire ọmọ rẹ. Luke chapter 6:37. Wọ́n ní dábọ̀ rẹ lẹ́jọ́ o. Ẹ̀sọ́rọ̀ chapter 3:7. Akọ́ni jíjẹ́ kò ní kó ọmọ rẹ lẹ́rú o. Ọmọ rẹ yóò dàbí igi tí a gbìn sí etí odò. Ọmọ rẹ yóò so èso rere. Àlàáfíà àti agbára ilé yín ò ní dínkù o. Ọlọ́mọ rẹ ò ní rẹ̀yìn. Wọ́n ní dá ọmọ rẹ dúró. Ẹnìkan máa ràn ẹ́ lọ́wọ́ lórí ọmọ rẹ. Ọ̀nà kò ní dín mọ́ fámìlì yín o. Àṣẹ iṣẹ́ rere ọkùnrin rẹ ó yàgbà padà. Wọ́n ní fẹ́jọ́ ọmọ rẹ sọ ayé o. Ọ̀rọ̀ kíkọ̀rọ̀ kò ní dúró di ọ̀la rẹ o. Ìró kẹ̀kẹ́ lẹ́nìí lórí ọmọ rẹ yóò forí ara rẹ̀ gbé. Wọ́n pàdé ẹni tó ní ohun tó ń wá yìí o. Ìráwọn rere dópin inú ilé yìí o. Ayé ò ní jẹ gàba lórí àwọn ọmọ wa. Àgọ́ èèyàn kẹ́yàn kò ní tẹ̀lé ọmọ rẹ lẹ́yìn o. Wọ́n ò ní ṣe family planning yàfọ́ ọmọ wa o. Ọ̀rẹ́ ọmọ rẹ bìfọ́ kò ní kó sí yọyọ o. Ìyanu àfẹnu wo yóò wọlé wẹrẹ. Oya gbàgbára ṣe yọrí. Agbára àtijẹ́ wọn ó yàgbà. Agbára àlùyọ gbà. Agbára àlùlàgbà. Agbára tí mo rí ayé gbà. Ó yẹ gbàgbára Ọlọ́run. Gbogbo abiy
1: Ìṣe ọmọ mi aṣojú mi.
0: Ìṣe Jacob ṣojú Isaac.
1: Ìṣe ọmọ mi aṣojú mi.
0: ise jesu soju maria di temple
1: ise omo bi asoju mi
0: ana je won mo wa je won mo era je won mo won na je won mo david je won mo ko ni koro lenu re asiki jo je jacob wa gbadun omo re jacob jo je joseph omo ma kole fun joseph gbadun ephraim ti yin oni gbe o abi omo sami ise omo re ma lere ise asiki joju abraham ise omo re asoju re ogun ayo kala se bi ko ni wole yin o alagbede okuku to fe wiri fe na ko ni mo na lere o ogun oni so mo wa di korofo omo won ni rogun ti ba ti bo won ni ran omo wa lo sile iwe ipanju o ajo ya jo ponle wa ko ni faya tomo tomo a se bi ko ni fe kunran lowo ladugbo re o ani ni lara ba ni kedun lori omo yo ri binu olorun o ogun ko ni gbogbo omo re mi ogun oni le omo re kojo olore o ni gbe agbelebo eku ati ya lori awon omo re ashirika niyan lori family wa o ma tu o awon koko mo ni ko ni mo na le enikeni wa omo wa ma de le leri efun ati edi ko ni di omo re ayo ni pe iya fa awon omo wa o ota omo re ji ma se regele sami le ijamodo ko ni mo omo re lowo olojo eye re loruko je ko ni fo sele loruko je won ayo ni fo omo fitina ti aye re loruko je omo ni ri osa o jesu oluwa wa engineer ba nwa iri kan sinbe tori ati nlo sifo
2: mo dupe lowo olorun ipe yin daju ninu aye mi o gba to ma to bi last week monday or tuesday mo ri message yen lale ejo yen o ko se aunty mi o ga olubani a bawo ni ka se ba se ba bi elo wa ni ki won fun yin ba ka fi taja o ah awon so speechless pe mi mo nkan ti mo kokko fe so pe iwo to pe latodun yi gba melo lo ma fin raye temi ti mo ma pe gan to ma ni aunty mi e ma wori ma pe yin pada iwo fun ara e lo wa pe mi fun ara e to wa nbe lo ni pe elo ni ko send si mi bo se send 500,000 naira si mi niyan leni to pe mo le ma be fun 20,000 50,000 ko to fun mi ipe yin daju mo dupe lowo olorun baba labiamo mo wa deni to le pada lo soja lo ra oja sinu shop mi to ja mi kun lori ise ranse ye pe fun wa o
0: gbogbo eyan lo nbo ni ifo ni aro ni ori oke ti e ba ti nbo gbogbo eniyan ma gbe omi ori ojo wa nigbati baba labiamo yo ma bu ororo si ni ofe to ba ti nbo ri wipo mu eniyan mefa meje wa loruko jesu adua re agba e ni parere laye o bo le ni bosu boso to wa ni ifo ni ogun se ni boso bi so fa lokada kan gbe lo si church amo fakeye ago mesan ni o wa ri re gba gbogbo ma de ore maje mo otutu leni fi gbagbo ti o bo ti ko kere to bo ti ko po to ba se nda lori omo lada lori ya ti baba ohun tutu ye olorun yo fi be gbogbo wa wo tun won fara bale bo eleyi dada o ikede pataki fun gbogbo eni to wa ni mowe ibafo sori gbogbo agbegbe yen o fe gba woli lalejo ibikibi to ba wa ja pade ni oru ola amama ba won ise okuku je ni ola ni church baba olowo poro ko ni mo ma wa ni oru ola jesu ti lo tele bede wa gbogbo wa la nlo be ni ilu ogun state to ba ti de magboro bere abule oba ni abule oba yen lo ti bere mercy camp iso oru ni o olorun baba alabiyamo o aye lo wa
3: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi 30 34 34 77 14 le ko si 30 34 34 77 14 fakeye emmanuel lo ma gbe jade first bank
0: abiyamo a o ni ma bo je mo
4: from lagos This is
5: Jordan 105.5.
6: Station with a voice for

0: ni baba mi mo gbe oga e wa yi e yi so to e gbo mi yen segbe e yi so si e dupe lowo e ni o se oba to nfi na down ogo ni fun o jesu mo fe ki gbogbo eyan omo olohun ko dide ka jo ki haleluya e ki haleluya mefa ati ogo marun abo ba se nke mo ke si waju gbe omi yen dani o le je bottle water bayi e gbe si waju mo ti ni dede omi te le mu tan ti o sefu ni. Somebody stand up and shout six hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo marun ogo ogo ogo ogo ogo fun messiah olorun wa won me bi won se ndunu laaro kutukutu ni ojo Thursday oni ka biri ninu we Matthew chapter 7 verse 7 egbon to so oni biri a o si fi fun yin so oni nto fe biri loni gbogbo eyin mo e mo ti jeun emi oluwa so lati ojo Sunday mo tin kigbe pe ka gbawe oluwa ni ka gbawe fun awon oko wa eyin te ba ni oko mo ejo e gbawe fun akobi omo yin ta ba awon omo yin ohun olorun niye awe yen yo si bere ipade adua wa e kan ba yen ni mo waye e kan la o le je meta ru e lodun ba se ngbaradi fun women convention be la se ni last year awon te wa anti last year no mo emi oluwa ni gbadua fun oko re to ba loko gbadua fun akobi oni la mo bo yo feran oko e eni kan ni se wema lati pade lagbara olorun to ba ti di 12 la gbadde eyin baba eyin oko eyin akobi omo iyawo e lo fe gbo gbawe iwo lo lawe awe atadu atawa fe gba yen to ba di 2 ago meji osan wa gbe yawo e ra unje dani fun ya itri kan ibi won ba ti mo ton unje ra eso ra orisirisi nkan nkan o sele leyin adua yi o emi oluwa lo so be oni atola ni emi oluwa fi ni ka se but eni kan ni sa gbawe lola ko sa we lola friday oni nikan na ni but kin to pari oro ti mo mu yi Matthew 7:7 odola eni kan ni kini benu we Matthew 7:7 Matthew chapter 7 verse 7 egbon to so oni bere a o si fi fun yin olorun e lo so be oni wa kiri eyin o si ri kan kun a o si sisile fun yin in to nbe ni chapter 7 verse 7 yen boya lo la ni maka verse 8 bere that is ask ti an ba ti e bio so ni nkan to le bere foko re se nu le te nbe yi osu yin ni so ni nkan to le bere fun akobi omo re e mu photo won dani loni o e mu aso to se pon photo enikan ni ah iba se iboru e ah pepe yo pon mo loni o to ba wa se po ni photo oko e fi phone tanan so be yen oya ya photo re bayi a fe gbe isi oko re dide a fe gbe aye awon akobi omo re dide mama wa wa aso to se pon kan bo si se bohun e na o kan fi fun oja mo photo oko re to nbe ninu phone re phone yen lo pon bi eni pon mo o baba iyawo e fe wa gbadua fun o laarin wakati meji ni wema to ti wa to nbe ni wema mo ri ninu isipaya ni bi obirin kan ti oko e ba dide laye eye obirin yen wa ladua ni isele kan sele ni odun die ni odun ade kile ti ni gbogbo enu so awon to nbe bi omo ran tin ti mo so yi inu service ni won wa gbogbo eyin te ngbo mi inu service ni won tin wa ti won tin gbadua be ni ohun oluwa jade lati enu elemi pe gbogbo eyin obirin egbon adua soke fun awon oko yin to ba di ago meta osan ola oni ni sin oni ni an pe ago mejila eni to so be to lohun tun lo in fact awon eyan o fi e se bi eni pe won ko bi ara si but nigba ti o fi di ago meji abo gbogbo awon to nbe ninu church ti won ti so ro yi won ti de won ti pe siba ngba to di ago meta won la gbogbogan awon obin ti pe enikan ni o tete de nu pade yi eni ti o si tete de yen a mo bi to ya iyawo pastor church ni ìyàwó pásítọ̀ tètè dé o ẹ̀yin àyànfẹ́ ìgbà tó di táàmù yẹn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbàdúrà lemọ́lemọ́lemọ́ kí ni kókó àdúrà wọ́n rí i pé odidi dùgbàdùgbà kan kinní kan bíi bàálù fẹ́ já àwọn èèyàn ń gbàdúrà wọ́n ń gbàdúrà wọ́n ń gbàdúrà ìgbà tó di stage kan wọ́n sí orílẹ̀ nírú àwọn nǹkan tá a dán wò lónìí pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ láti ìwòròdì ẹ wọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn omi tẹ́ gbé lọ́wọ́ yìí ó ní omi tẹ́ mu omi náà sì torí ẹ gbé pàdé mi lórí facebook ní ìsìn ń gbàdúrà sí báyìí màá tún gbàdúrà sí tẹ́ ẹ bá ti kọ́kọ́ parí àdúrà ẹ kọ́kọ́ sẹ́kù ẹ mu omi yẹn kù omi àdúrà ni ẹ gbé yòókù wálé kò sí bí ọkọ rẹ ò ṣe ní àjẹsẹ́kù kò sí bí àwọn ọmọ rẹ ò ṣe ní àjẹsẹ́kù ìṣe wòlíì hàn ni ẹ̀yin àyànfẹ́ wọ́n bá gbàdúrà ìgbà tí ń sori ọ̀fẹ́ ìgbà yẹn ni mọ̀mọ́ pásítọ̀ dé olúkúlùkù sori ọ̀fẹ́ wọ́n kọjá lọlé aṣáájú àti wọ́n gbàdúrà dùgbẹ̀dùgbẹ̀ tó fẹ́ pẹ́ nígbà tó di ọ̀sẹ̀ kejì tó tẹ̀lé ẹ̀yin àyànfẹ́ pásítọ̀ chọ́ọ̀chì mọ̀ kú pásítọ̀ chọ́ọ̀chì lọ́mọ̀ kú àṣé tí wọ́n rí àṣé torí ìyàwó pásítọ̀ ni wọ́n fi ní kí gbogbo wọn wá gbàdúrà ìyàwó pásítọ̀ wá o in fact ìgbà tó ń dé sí wọ́n ti parí ìsìn n tí mò ń sọ yìí yóò ti mọ yá wọn tó yé ìgbà míì bẹ tí ọlọ́mọ fi àṣẹ ìdílé sí ẹnu ìyá ìgbà míì bẹ tí ọlọ́mọ fi àṣẹ ìgbésókè ọkọ sí ẹnu ìyàwó ẹ agbára tó ń bẹ lára obì òkéré ẹ̀yin ayé níbo lẹ wà tẹ ti ń gbò mí gbogbo ẹ̀yin mọ̀mọ́mọ́mọ́ olúwa ní ẹ gbàdúrà fún àwọn ọkọ yín gbogbo ẹ̀yin mọ̀mọ́mọ́mọ́ ẹ̀rí tẹ́ ẹ lọ́kọ mọ́ ó ní ká gbàdúrà fún àwọn àkọ́bí àwọn ọmọ rẹ ẹ sì gbàwẹ̀ di aago méjì ọ̀sán ni mo jẹ́ iṣẹ́ fún ọ o gbogbo wọn jọ pé síbáṣíbá sí wẹ́mà lónìí ní ìgbáradì fún women convention sunday ni ọjẹ́ olú communion ìsìn agbára tá a mọ́ ṣe lẹ́ẹ̀kan ọbọ̀ sí ìsìn ìdúpẹ́ ẹ̀yin ọmọ náà ẹ múra a fẹ́ béèrè fún ọkọ rẹ a fẹ́ kan ilẹ̀kùn fún ọkọ rẹ gbogbo ilẹ̀kùn iṣẹ́ tó tì a fẹ́ kan ilẹ̀kùn fún àkọ́bí àwọn ọmọ rẹ ẹ ṣà kò sí ilẹ̀kùn tí obìnrin kan tí wọn bóyá ọkùnrin àtobìnrin bá jọ kan ilẹ̀kùn ẹ lọ bèrè pé ta ni wọ́n kọ̀kọ́ sí fún bí ọkùnrin àtobìnrin bá jọ dúró lérò ọ̀nà lójú títì ẹ já wẹ tí mọ́tò ọ̀ sàánú tí wọ́n gbé àánú tí ń bẹ lára ẹ̀yin obìnrin kúrò nítorí yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ tóbìnrin bá tún wá fàwẹ̀ tì í ẹ ṣà ẹ tìyàwó yín síwájú láàárọ̀ yìí àjọ kò sí láàárọ̀ yìí ni tó bá ti di 12 orí facebook mà kọ́kọ́ wà gbogbo ẹ̀yin tẹ̀ wá sóná tí ọ̀tẹ́ lọ bèrè ẹ̀ lọ bèrè bá a ṣe bèrè lónìí àtọ̀lá nìyẹn kò ní sáwẹ̀ ń bi tọ̀lá màá tún sọ bí ó ṣe lọ ẹnìkan ní wòlíì odi àjẹmọ́mọ̀lẹ́ fẹ́ gbàdúrà sí lórí facebook lónìí lójé ní ogbó mi lọ́wọ́ ọ̀dẹ́kùnlé epaphras lẹ́ẹ̀tì pàdé mi ẹjọ́ sa ẹjọ́ mà omi yìí kọjí omi tó lè dààmú tán ìwọ àtọ́kọ ẹlẹ́jọ́ mú ebi ò ní pa yín mọ́ a fẹ́ bèrè lónìí gbogbo ìyẹn dìde ọyẹ gbé ẹsẹ̀ méjì síwájú ẹni bàbá mo fẹ́ bèrè dá mi lóhùn mo fẹ́ bẹ ọlọ́run fún àkọ́bí ọmọ mi ọlọ́run dá mi lóhùn jẹ́ kí ìyípadà ńlá kó dé ẹ já ṣe báyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní àǹfààní tẹ́ ẹ ń gbó mi báwo lèèyàn ṣe máa bèrè ọ̀nà márùn-ún lèèyàn máa fi bèrè ẹnìkan níbi ìbò you can ask ó lè bèrè in the name of Jesus we want to use the name of Jesus Christ a fẹ́ fi bèrè fún ọkọ rẹ a fẹ́ fi orúkọ Jésù a fẹ́ fi bẹ̀bẹ̀ fún ọkọ tó ọ̀fẹ́ ask in the name of Jesus ẹnìkan ní sọkọ yẹn títí dọ̀là ní sì ń gbọ́ nínú ìwé John chapter 16 verse 23 to 24 ó ní whatsoever ye shall ask the father in my name he shall give it to you ohunkóhun tí ẹ bá béèrè ní orúkọ Jésù ohun tẹ́ ẹ bá fi orúkọ mi bẹ bàbá fún ó lè mi ó ṣe fún yín a fẹ́ fi orúkọ Jésù gbàdúrà pé kí wọ́n gbé káf kí wọ́n gbé ọkọ̀ tọkọ rẹ ọmọ wà kí wọ́n gbé tírọ́ọ̀kì fún olúwa sọ fún mi pé ọkọ rẹ sọ fún ìwọ obìnrin pé ò nílò tírọ́ọ̀kì tó wọ́n mọ̀ fi ṣiṣẹ́ kó wọ́n lè mọ rówó mú wá wọ́n è gbé fún o ẹ̀mí olúwa wá sọ fún mi ó ní tọ́ọ̀bá ba gbàdúrà wọ́n gbé fún láti ẹjọ́ ilé yìí méjèèjì tíjọ ń pètè pèrò pé ẹ fẹ́ kú òun lé yẹn ẹ rówó olúwa wá sọ fún mi ó ní wọ́n á gbàdúrà fún mú fọ́tò ẹ lọ́wọ́ tọ́ọ̀bá ní fọ́tò ẹ ìyá ní ìsìn ya fọ́tò ẹ sínú fóònù ẹ wàá pọ̀n sẹ́yìn wa gbo nti oluwa so o ni ki se fun won gba le nikan fun yin igba ti o ba fi di march 2027 inu le yin le ti won soro ohun olodun lo ngbo yi wa wo akobi omo re to ti fe wo school lati ejo yi akobi omo e ti tin gbadura pe ki won fun ni cos oluwa ni mama awe oni ni o beli e mami kin lo de to wo wo bo omo re se se gangangan inami kwame na shahala eni kan ni se ri mi ni gidigan asimi loju ye ni Matthew 7:7 ni igbaradi fun ipade 7:7 women convention oluwa so pe gbogbo nkan ta ba bere loni pelu ipade awon obirin nibi ta ti gba pastor temitayo odekunle lalejo o pepe yo pomo loni ago meji la ni gbogbo won ko si basiba si wema nibi ta ti mo gbo won aduwa soke to ba di tu gbogbo eyin baba wa gbe yawo e iba so kada lo ngun iba se keke wa fi gbe jo lo won mo fe ti ju bayen lo angbara adi fun 77 angbara adi eni kan ni woli won le n bo leko ni saturday so e ti gbo ni lagbara eni to laye atorun iyen ni oni ja se so orun mo ni ale ola friday iso oru ti council lale ola iso oru ti council tori mo n lo si abesan stadium mo ri osun mare pada mo ti lo nijo tuesday oluwa lo ke kan e meji lo ku ti ma de silu eko bi n ba wa ni ojo saturday ma tun wa boya ni monday eni kan ni bo le n bo ma so yen fun yin bo ba di ojo saturday si sunday me lama na ku bidasha mi na sha paradaya be ba win ni contract yen awon omo re are you to best well fun yin e won ti ya ise ni isin e wo bo se won ma to ko e opo e ti won ko se bakan bakan e wo nkan meta to sele si won engineer e pe mama iwoli owo egun tintin
1: emi na le ri o baba mi oruko mi ni adeyinka lati ilu ondo ni 2021 oni mo ti n gbo program yi lori radio nigba to di 2025 ta lo lo july 7 july mo wa kí ló sì gbé mi wá ni pé ọmọ mi kan sọnù àwa ọmọ ìtítí ààrẹ aran níṣẹ́ ni làbà rí mọ́ títí títí tó fi di on the 6th july mo gbọ́rọ̀ program láàárọ̀ on the 6th yẹn tọ́jú ọjọ́ sunday mo wá rò wípé ọmọdé yẹ kí n jáde sí ọ̀rọ̀ ọmọ yìí àwọn èèyàn náà sọ pé kí n má dákẹ́ mo ní à ń gbàdúrà èmi ni ò gbé mọ́ gbàtà dé church pastor lọkọ mi mo wa sọ fún wọn pé dádì tàbá ti délé lónìí ọjọ́ sunday monday òun ni 7-7 lọ bọ́ sí nígbà yẹn mo ní ma ti délé mo lè mi lọ sí ọlọ́run òjijì tí mo mọ̀ ń gbọ́ program ìlàgùn márùn-ún yẹn dádì wa wá ní wọn ní kò burú ojú wọn change èmi ò sọ̀rọ̀ ń tèmi.
0: Nice mo bẹ̀yìn bàbá mo pawọ́pọ̀ mo bẹ̀yìn láàárọ̀ yìí mo bẹ̀yìn ní táìmù tẹ́ ń gbọ́ mi mọ́jọ́jú ẹ̀ ó change in tẹ́ ẹ wá ṣe ni pé wá gbéyàwó ẹ̀ tó bá ti mo mọ̀ pé ìrànṣẹ́ ọlọ́run ni pastor ni wọ́n tó tọ́ but ṣe bó ni thursday kìí ṣe sunday service ẹ ṣá yọ̀ǹdẹ̀ kọ́ ohun tí ó tẹ̀lé èyí ni ó dọmọ ṣọ́ọ̀ṣì finally ṣé mo ní ọwá dọmọ ṣọ́ọ̀ṣì ni èmi mo ní kọ́ gbá àwẹ̀ fún ọ ni ọmọ lọ́sọnù yìí engineer ẹjẹ mọ gbọ́ tí ayé ń sọ lọ ẹjẹ mọ gbọ́ tí ń sọ bọ̀ aago méjìlá la wà lónìí gbogbo ẹyin mọ̀mọ́ sì ni.
1: torí mi ò lè jẹun nígbà tó di ta ti church dé mo múra wọn ni ń jẹun olóbi ọ̀pá mi àti mo ti múra yẹn ọkọ̀ mi náà múra.
0: náì bàbá rẹ nìyẹn bàbá dáadáa nìyẹn bàbá tó mọ ọlọ́ọ̀ nìyẹn wọn ni báwọn ṣe ń múra ọ̀pọ̀ àwọn náà bẹ̀rẹ̀ sí múra àjọ débẹ̀ ni ẹnìkan ní ṣe ń tẹ̀lé ìyàwó mi tó bá lè tẹ̀lé bọ̀ tó bá ti di bí bàbá ṣe ń gbàdúrà lọ lọ ra nǹkan tí è break tó bá ti fẹ́ẹ̀ parí tù lá parí tù wá wà péré ni ẹ mọ ohun tí ó ṣẹlẹ̀ náà léyìn.
1: bá a ṣe gbéra ní ìrọ̀lẹ́ on the 6th yẹn nìyẹn bá a ṣe dé gbàǹbá ẹ̀ ta wá bi ta máa jókòó ta gbẹ ẹrù ta gbé dání ta gbé síbẹ̀ àyípo ibẹ̀ yẹn ìgbà yẹn lẹ sọ pé kí ẹ̀ẹ̀kan ni kí wọ́n yípo bẹ̀ àyípo lẹ́ẹ̀kan nígbà tá a yípo àwa fàbọ̀ sí ibi ẹ̀yìn ọ̀tà a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà èmi àti ọkọ mi mo bẹ̀rẹ̀ sí ní sọkún sí ọlọ́run lọ́rùn a gbàdúrà yẹn títí aago mẹ́wàá lù dádì wa ni ọlọ́run ti bá wa ṣe ọlọ́run òjijì tó gbàgbọ́ tá a sì tọ̀ wá ẹ̀ mo ti bá wa ṣe ó ní kí n jẹun mo lókè mi ní kí wọ́n lọ ra oúnjẹ wa basi da abajo lo ra onje yen nigba ta pada de ibi ti agberu wa si ajoko onje onje ti o lo lenu mi tele o lo kini a tin je lowo oni ko kan ti wole mo ba gbe oni ya da mi lo soro onse

0: ó ní òun bá ṣàjì wọn tó bá dàárọ̀ ọ̀la ó ní yóò pè mí ní o mo ṣe di nǹkan bí aago méje àárọ̀ kó tó di pé prógáàmù bẹ̀rẹ̀ nọ́mbà ẹ wọlé ẹ̀lò ó ní ẹ̀lò mọ́mì mi ó ní bó lẹ wà mo ní níbo níwọ wà láti jẹjọ ó nígbà tó ń bá délé ó lóun ó ṣàlàyé fún mi bí tá à ń sí téyìn àtọkọ mi ti ń gbàdúrà mo sọ fún ọlọ́run mo ní mo fẹ́ gbúrò ọmọ yìí kó tó di pa kó lórí òkè òjijì tó mo sọ fún ọkọ mi pé tí mi bá ti gbúrò rẹ̀ màá takú sórí òkè yẹn ni o mo ní mi ní lọlé ọkọ mi láti gbúrò rẹ̀ ná agbúrò ọmọ yẹn lóòótọ́ àti òdodo ìgbà tá a parí tá a fẹ́ dé ifẹ̀ kọ́ wọlé ẹ̀gbọ́n ẹ̀tọ́ wà lé pè mí pé mọ́mì mi ọmọ yín mọ̀ ti dè mo yin lọ́run lógo mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run òjijì mo fi ògo fún ọlọ́run dádì ìpè yín ò ní dì pé yẹ̀yẹ́ o nígbà tó tún di october 7-7 october ó tún rẹ àkọ́bí mi débi pé èmi rẹ̀ fẹ́ bọ́ kó lè rìn mọ́ torí kò gbé lọ́dọ̀ wa kó tó di pé ìyàwó rẹ̀ wá já jùlẹ̀ fún wa nígbà tó tí mo ní èmi ń mú ọmọ yìí lọ sí ọlọ́run òjijì o ó lóun ò lè wọ mọ́tò ó lóun ò lè rìn mo láàgbé ẹ nígbà ọba débẹ̀ wá rìn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá a ṣe sọ̀kalẹ̀ tá a wọ ẹnu géètì yẹn a mú un lọ́wọ́ tá a fi kírọ́ọ̀sì síbi ni sí am grand ìgbà tá a tó fẹ́ wọlé láti ẹnu géètì yẹn ó ní mọ́mì mi afẹ́fẹ́ kan sì fẹ́ lòun ó ní àyà òun tí ń lù tó ń rẹ òun yẹn kó ló dẹ̀ stop ìrọ̀dá ńgbà tá a bá fi yí pọ̀ torium mo ní ìwọ náà rí pé wàá òkè ó rí pé jésù wà níbí ayípo lẹ́ẹ̀kínní àfàlọ́wọ́ nígbà tá a débi tí a tún ti fẹ́ ka ẹlẹ́ẹ̀kejì ó ní mọ́mì mi ó ní ẹ mọ́ fọwọ́ mú mi o ó ní ẹ mọ́ fi ọwọ́ mú mi àbá ń tẹ̀lé lẹ́yìn pé kọ́mọ́ṣubú ayípo adébíwájú ọ̀tà yẹn níbi ẹ̀yìn ọ̀tà ó ní jẹ́ kó ń gbàdúrà ńbẹ ó dàyàdélẹ̀ ó yíka ó bu yẹpẹ́ bẹ̀ ó fi rárá ó ní mọ́mì mi ní jẹ́ àlọ́ ṣe là ń sáré tá à ń tẹ̀lé ọmọ yìí lẹ́yìn a sáré tẹ̀lé lẹ́yìn mi níbi tí mo gbàgbé àìsàn ọmọ yìí sí nìyí o mo dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba tó ṣe léyìí fún mi nígbà tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀dẹ̀ ó dà pé september mo rí torí ta la jókòó nínú orin yẹn mo ti ẹ̀ kó àwọn èèyàn lẹ́yìn ní ẹ wá wo bí ọlọ́run ti ṣèyanu fún mi àwa tá a wá ń gbà yẹn ga alóòdùmọ́tò wa ni nígbà tá a yipo tí a débẹ̀ tí wọ́n rí wọn tẹ̀sí program lọ́wọ́ tí àwọn ọlọ́mọ tí wọ́n ń tí gbogbo wọn ń wá tí kálukú ń wá tí wọ́n ká tí ń lọ bí 180 mo ní bàbá èmi náà dẹ̀ ní ọmọ kan last born mi tó ti marry láti 2021 tí kò bímọ tá àwọn ojú ọlọ́run fún wa sọ fún ọlọ́run bàbá kó tó di pé bàbá yìí ṣe bẹ́ẹ̀dẹ̀ wọn ní ọdún 2026 mo fẹ́ kí ọmọ mi kó kémi náà wá kí n wá dúpẹ́ bó ti ṣe pé wọ́n sí around ṣùgbọ́n máa wá màá wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀wọ̀ ọlọ́run ìgbà tá tí a kúrò níbẹ̀ tí prógáàmù parí tí mo délé torí ọkọ rẹ̀ yẹn ló ní low sperm count ẹ̀mí yẹn ní kí n mú òróró yẹn òróró tí wọ́n fún wa kí n fi sínú omi kí n fi ránṣẹ́ sí ọkọ ẹ̀ mo fi òróró yẹn mo fi sínú omi mo fi ránṣẹ́ sí ọkọ rẹ̀ nígbà tí mo fi ránṣẹ́ sọ́kọ ẹ̀ ọkọ rẹ̀ gbà ó lò ó dádì wọn àmú oṣù yẹn jẹ o tí wọ́n fi lóyún mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé nínú oṣù yìí ọmọ mi náà di ọlọ́mọ ó bí ọmọbìnrin làǹtìlanti ìmọ́lẹ̀ ayọ̀ olúwa gbóhùn mi testimony mary ọmọ ọlọ́run òjijì mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dádì mo tó gbà ládùá lẹ́ẹ̀kan ṣiṣẹ́ bó ti wò kọ́tà ò gbógun tó wọn ò ní borí ayé tiyín náà mo dúpẹ́ díẹ̀ rí mi nìyí o oore làǹtìlanti mẹ́ta tọ́lọ́run ṣe fún mi ní orí òkè ọlọ́run òjijì ní 7-7 ìdí ẹ̀rí mi nìyí o dádì ẹ bá mi gbé ẹ̀rí tèmi náà o mo dúpẹ́ lọ́wọ́ jésù.
1: ẹ jẹ́ mọ́ ọ lọ kí ló tún fẹ́ gbọ́ màmá yẹn lóyún ní.

0: bẹ́ẹ̀ sí ní gbàdúrà mo wá mo ṣáà fira mi sí ìhòhò mo wá ní ìwọ ọlọ́run bàbá ń ṣe tiwọn lábúlé ẹ̀gbá áńgẹ́lì bàbá ṣe bí ọba áńgẹ́lì màmá ṣe bí ọba mo fẹ́ kẹ́ dìde nísìn mo fẹ́ ran yín níṣẹ́ ó yẹ bá ń lọ sí amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ báyìí nínú court níbi tí àbúrò mi wà mo fẹ́ kẹ́ bá mi gbèjà ẹ̀ ẹ má dojú àdúrà tèmi o mo ṣáà ń gbàdúrà yẹn mo gbàdúrà yẹn títí mo rí pé ìgbà tí mo ti sweat tí mo rí pé ọlọ́run ara mi mo ṣáà dúró mo jókòó mo fẹ́ gbọ́ reply nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ìgbà tó máa di nǹkan bíi 8:00 ó kàn pè mí ni ó ní àǹtí mi mo wá gbọ́ kó tó di time yẹn ó ní òróró tí bàbá fún wa òróró white àti aṣọ kan tí wọ́n ya pé ká fi wẹ̀ mo ti DHL gbogbo àwọn kiní mo send ẹ̀ sí ìgbà tó kún bíi 5 days to that time tó máa ṣe ìdájọ́ yẹn mo ní ìwọ lò báyìí ọṣẹ tí bàbá ní tán fún wa mo fi gbogbo ẹ̀ sí omi ṣe bí ọba mo ṣàdá gbogbo ẹ̀ sí mo ní báyìí ló máa lò tó bá ti wà nínú court tó bá rí pé àyẹ̀ ń já ìwọ bẹ̀rẹ̀ sí ní maka psalm 24 tí olúwa ní àti ẹkún rẹ̀ òróró yẹn wá bu òróró yẹn sórí ìgbà tó wá di ọjọ́ yẹn tí wọ́n ṣàdájọ́ wúmà yẹn kàn dìde ni òyìnbó yẹn béèrè lọ́wọ́ wúmà yẹn pé kí ló fẹ́ káwọn ṣe fún báyìí ó ní kó dá padà sí nàìjíríà sẹ́ òyìnbó yẹn ní kó dá padà sí nàìjíríà bóyá ọlọ́run kàn lò ó pé bó ṣe mú áńkì yẹn mo ní tó bá ti dójú ẹ̀ kó kàn mú áńkì yẹn ṣe bíi pé bóyá nǹkan wà nímú ẹ̀ kóun ṣáà máa fi áńkì yẹn ìwọ ṣáà máa fi nu ojú ẹ̀ ìgbà tó òyìnbó yẹn máa dájọ́ òyìnbó yẹn ni this man is not going to anywhere no matter how condition may be he is not going back ó ní ta ni witness ẹ̀ ọlọ́run ò ní ó wá sọ fún pé ta ni witness ti àbúrò mi suddenly èèyàn kan tó súnmọ́ wúmà yẹn gangan ó kàn wọlé ni ó sọ wípé òun ni witness ó ní gbogbo nǹkan tí wúmà yìí ń sọ irọ́ ni wípé because man tí wọ́n ń wò yìí èèyàn gidi ni àwọn jọ ń gbé òun dẹ̀ rí nǹkan tí wúmà yìí máa ń fojú máa yìí rí nínú ilé bóyìnbó yẹn ṣe ní gbogbo ọkàn mú ó ṣàfihàn wọn ní certificate ó kàn mú wo ẹjọ́ yẹn ó kàn fàya
1: ó ṣe fàya nìyẹn let somebody shout
2: hallelujah
1: kẹ́sì ẹjọ́ níwájú ẹ
3: jésù ọ̀rọ̀ fàya lórúkọ
2: jésù
1: in the name of Jesus agbá ọlọ́run kò súre fún yín
2: àmì jésù
1: ẹ̀rí yín àpọ̀ sí
2: àmì jésù
1: jésù wà wá
2: àmì.
1: Sọpẹ́ hey!
4: Sọpẹ́
1: rí mi dà.
4: Rí mi dà.
5: Where is my testimony?
1: Ojú wo ni ìbá fún ọ ni mantu ẹ?
5: Wọ̀n sọ́ọ́ bá prophet gave you is a mantu.
1: Ojú wo ni ìbá ti fún ẹ?
5: Wọ̀n sọ́ọ́ bá prophet gave you is a ilé. There is a mantu.
1: Apẹ́rẹ́ gbàgbọ́.
5: Symbol of faith.
1: Ohun ìjà.
5: Weapon.
1: Ní ọjọ́ tí ogun bá le.
5: In the era warfare.
1: Ẹ gbọ́ mi sà.
5: Listen to me sir.
1: Mantu tó fi nujú yẹn.
5: The mantu you used to clean.
1: Mantu lásán ló pè
5: ní. Do you think it's ordinary mantu?
1: Àṣẹ
5: ti wọnú ẹ. And authority comes on it. Powers appear on it.
1: Apẹ́rẹ́ gbàgbọ́ wọ̀nyí.
5: It's all the symbol of faith. Is a mana to joke with. Tomorrow.
1: Agbára Ọlọ́run.
5: That grace of God. I'll give you white oil.
1: Màá dẹ̀ tún fún ẹ ní òró breaker oil
5: kan. And breaker oil.
1: Ìwọ kan mú omi ra padà kan.
5: You just get redemption water.
1: Da òru yẹn sínú ẹ.
5: Pour that oil on it.
1: A fẹ́ bọ́lọ̀ ní gbólóhùn.
5: We want to talk to God.
1: Kò sí pé ẹnìkan wà bẹ́ẹ̀ kò rí.
5: There is nothing that somebody is there you not receive. We prepare.
1: Ohun èlò. Ìyẹn àwọn ọmọ Ọlọ́run.
5: The children of God.
1: Tí a máa sikini
5: o. Tá
1: máa pín òróró yìí.
5: Use to share the hall. There is nothing that is not enough.
1: Nígbà táwọn èrò bá pọ̀.
5: When we have multitude of crowd of multitude of people.
1: Tí ẹ̀yẹ̀ tí ò ju bíi 40-50.
5: And just 40-50 people are sharing something.
1: Láàrin bíi 20,000 yẹn. Kò ní tó.
5: People it cannot be enough.
1: Àwa náà ti gbọ́.
5: But we too we are smart.
1: A ti mọ bó ṣe ń ṣe.
5: We know how it is.
1: Kọ́ba lè rí bó ti rí.
5: For you to be the way it ought to be. Or else if you don't come. That you don't receive. Once you're there. Ní pípé you must receive it. Mine is that you don't need to just a bottle,
1: breaker oil,
5: and a bottle of white oil. Go on and receive mercy.
1: Some
5: people say they don't know their address. You don't know Lufake.
1: Okay.
5: Want to buy a car from Lagos? Say you are going to come there. They will take you there.
1: To drive for it.
5: Drive yourself. You are mobile. Once you leave, beggar, Moway or Redemption Camp.
1: 4 minutes.
5: About 4 minutes drive from Redemption Camp.
1: 4 minutes to 5 minutes.
5: 4 or 5 minutes. You see the billboard on the left side. You turn and to oba bo lati north we are coming from north east
4: o nbo lati ibadan
5: from ibadan
4: lati abekuta lati sagam
5: from shagam
4: to ba ti de interchange
5: here to interchange
4: ma wo wo le wo wo right here
5: look at your right side
4: you see cyborg line
5: to ba ti
4: drive 3-4-5 minutes
5: about 3-4-5 minutes you see it on your right side if you so pass sir let's meet there
4: to ba ye po wo ko ni
5: so ko lo si bi oba so you are going to
4: shebi oba
5: all for

ẹgbọ́n ṣe bàbá 70 tó ń ṣe gétímá ṣá máa sọ pé kò lò gba rẹ̀ dáadáa ni àbí kádàrá ló gbé débẹ̀ ìyá 82 tó ṣì ń bá wọn fọlẹ̀ ṣé a máa ní wọn lò gba wọn tó ni ṣé wọn ò mọ̀gbà lò ni àbí ìgbà ló gbá wọn ẹ̀rí olúwa gbẹ̀mílẹ́kẹ̀ adébáyò lóko mi mc ìràwọ̀ yín náà rí àgbàlagbà ọmọdé tí ń pẹ́gbẹ́ bá bẹ̀ẹ̀ lóko

0: báwo lẹ́yìn náà ṣe ń pèlò ọjọ́ alẹ́ sí ìgbáradì yín fún ọjọ́ ogbó bò ló ṣe ń lọ.
1: ojú ò bá jẹ́ ẹ̀yìn ìpẹ̀tù ó dá mi lójú ojú olùdìbò ojú ò bá dá láti lẹ́yìn mi ojú ò mà ní tọ́ ọmọ.
0: wọ́n ní kìràkìtà ọ̀dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú kò dá nǹkan ká ṣiṣẹ́ bí erin náà kò dé nǹkan kan o.
1: ojú ò bá jẹ́ ẹ̀yìn ìpẹ̀tù ojú olùdìbò àwọn bí máa dá mbrò sí.
0: ọ̀nà ọlọ́run ọba mi náà ní ń bùkún fún ẹ̀dá lórí iṣẹ́ tó bá yàn láàyò. gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀rí olúwàgbẹ́milékè adébáyọ̀ pàtàpàtà ẹ̀yin tẹ̀ ń gbádùn mi ní gbogbo ìgbà. wàrà fana mọ̀kánà àlẹ́yà fún gbogbo yín ìgbéga lọ́tùn-ún lọ́tùn-ún lọ́tùn-ún lágbára elédùmarè.

ẹgbọ́ ta ló lè mọ̀, ta ló lè sọ, ta ló lè wí ibi orí ń gbé èèyàn lọ. Ṣé kìràkìtà lè dọ́là? Mo bèrè ìbéèrè kan lẹ́ẹ̀kan, mo ní bàbá 70 tó ṣì ń ṣiṣẹ́ géètì ká ṣe fọ́yàn, ṣé kò mọ̀ gbà lò ni? Ìyá 82 tó ṣì ń bá wọn fọlẹ̀ káàkiri ẹgbọ́, ṣé kò mọ̀ gbà lò ni àbí ìgbà ló gbà wọn dànù? Kò sẹ́dá tí ìgbà kì í gbá, ìgbà tí bàbá ń gbá ni ká rọ́jú díẹ̀, torí pé ìgbà tó gbá wa náà ni ó padà gbà wá.

bí àtàwọlé lẹ́ẹ̀kan sórí ètò láàárọ̀ yìí àwọlé pẹ̀lú olóògbé orlando owómúyẹlá orlando ọ̀wọ̀ la fi wọlé sórí ètò nígbà tí wọ́n pè ní lògbàlògbà eléyìí tẹ́ ń gbọ́ yìí òun náà ni àkọsílẹ̀ ti dúró látẹnu ṣọlá alinsin. àwa tó ti wá sórí ètò gẹ́gẹ́ bí ìṣe ti wa lónìí ò torí pé tá a bá ti déta iṣẹ́ là á ṣe eégún tó bá ti kúrò nínú gbalẹ̀ tó bọ́ ta ó ti kúrò ní àìwò òun dá sì bára wa sọ lórí ètò náà ojú wípé ká máa pera wa sáwọn àkíyèsí kankan ká má bàa dúró sójú kan bí omi adágún bákan náà lórí ètò yìí àwọn àǹfààní pọ̀ jáǹtirẹ́rẹ́ tó jẹ́ wípé gbogbo wa máa gbé ìgbésẹ̀ rẹ̀ tá a fi là tá a lo tá a mọ̀ rọwọ́ yọ̀ láwùjọ. bẹ́ẹ̀ ara ilé gan bá lè ba tàn mọ́lẹ̀ sí ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan ohun káwọn tí wọn mọ kúlẹ̀kúlẹ̀ ìtumọ̀ ohun tí mo sọ kó lè yé wọn dáadáa tẹ́ ẹ bá lè ba tàn mọ́lẹ̀ sí bàbá 70 tó ń ṣí géètì tó sì ń ṣí géètì ṣé wọn lò gba wọn dáadáa ni ìyá 82 tí sì ń bá wọn fọlẹ̀ ṣé wọn lò gba wọn dáadáa ni àbí ìgbà ló gbà wọn.

0: púpọ̀ nínú àwọn tí mò ń sọ yìí wípé wọ́n fọjọ́ alẹ́ wọ́n fi ń ṣe kìràkìtà lẹ́yìn tí wọ́n ti fi irun dúdú ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà gbogbo ẹ̀ náà kọ̀ ló padà já sí.
1: Òun ló láyọ̀.
0: Kì í ṣe wípé wọn ò mọ̀ ọ́n ṣe kì í ṣe wípé bóyá wọn ò kájú òṣùwọ̀n àbí wọ́n fi falẹ̀ rárá o. Kádàrá. Gbogbo àǹfààní pátápátá tó lè dowó tó lè dọ́lá tó lè dọ̀rọ̀ náà làwọn náà ti gbégbèsè rẹ̀ rí.
1: Wọ́n bá mi ṣe mú bẹ̀bẹ̀ o. Ìwọ ló rán mi wọ́n bá mi ṣe.
0: Ọlọ́run ọba mi ò ní jẹ́ ká rí wàhálà. Ọlọ́run ọba mi ò ní jẹ́ rí ìṣòro tó máa ga ju ọjọ́ orí wa lọ. Àwọn kan wà bẹ́ẹ̀. Àwọn kan wọ́n fi àárọ̀ wọn ṣeré ló sún wọn dé ìdí iṣẹ́ tó ń ṣe lọ́jọ́ alẹ́ tí wọ́n ń tiraka. Ṣé mo parọ́? Démọ́lá. Wọ́n ṣiṣẹ́ wọ́n sáré sọ̀tún sáré sósì kìràkìtà wọn ò padà dọ́là. Àwọn ìyá yẹn tí wọ́n ń padà ń fọlẹ̀ kì í ṣe pé wọ́n fi ìgbà ìwé wọn ṣeré àbí wọn rìn bó ṣe yẹ kán rìn. Nígbà míì àwọn tí ẹ bá rí tó ti dàgbà tán tún ṣiṣẹ́ tí ò yẹ kán máa ṣe láti lè rọwọ́ yọ sẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin àwọn ìyá wa yẹn ó ṣeéṣe kó jẹ́ wípé alábàárìn tí wọ́n bá rìn ni ò ń ṣe alábàárìn tí wọ́n. Ṣẹ́rẹ́ àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ṣe pàtàkì fún wa láti mọ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó fẹ́ ní ọjọ́ alẹ́ tó dáa lóbìnrin o gbúdọ̀ mọ ẹni tó fẹ́ bá rìnrìn àjò. Ṣọkùnrin gidi bíi tiẹ̀ èèyàn bíi tiẹ̀ ẹni tó ní èrò lọ́kàn bíi tiẹ̀ ṣóun náà.

0: Ọlọ́run dákun dábọ̀ jẹ́ kọjọ́ alẹ́ mi ó dùn. Má jẹ́ kọjọ́ alẹ́ mi ó kàn.
1: Move your radio with me.
2: Hello Lagos, welcome to
0: the Ọjọ́ àwọn bàbá tá ń sọ ìyá àwọn ìyá yìí wọ́n gbìyànjú wọn fọjọ́ àárọ̀ wọn ṣeré bẹ́ẹ̀ ni wọn fi tọ̀sán fara. Wọn fi falẹ̀ rárá. Báyé ló kọ ẹ̀yìn ọmọ sí wọn.
3: Pé kí n lọ lákì í jẹ́nìyàn, ohun tó lu abákọ̀ kò sí.
0: Ẹlòmíì gbàdúrà pé káyé ọmọ òun ó dáa kọ́mọ òun ó là kó lu àdúrà yẹn dẹ̀ gbà ọmọdẹ̀là ó lu. Ọmọ lọ ló òyìnbó, ọmọ ò wá rántí àwọn òbí ẹ̀ mọ́, òun sì ń gbádùn fàlàlà fàlàlà. Ikọ́lémọ́lé ń ra mọ́tò mọ́ mọ́tò. Ń ṣàánú fáwọn èèyàn ṣùgbọ́n wọ́n kọ ẹ̀dí àìmọ́ṣe sí i pé kó má ráwọn òbí ẹ̀ ojú àánú sí àwọn òbí ẹ̀ wọ́n fọ́ra. Ọlọ́run àsìkò tí ògo mi máa dé gbogbo kìràkìtà mi tó máa dùn tó máa dán dákun dábọ̀ ayé ò gbúdọ̀ yí ẹ̀yìn mi sí àwọn òbí mi o. Ayé ò gbúdọ̀ yí ẹ̀yìn ọmọ mi sí mi nígbà tí gbogbo wàhálà á lò ó kọ àjẹ́ èèyàn á dìlú mọ̀ ká tí mò ń báke tí mò ń fowó rẹ̀ rán lè wé sí ṣe ìwọ̀nba tí mo lè ṣe tí òun náà máa fi jẹ́ èèyàn láyé gbogbo ìgbà tí bá ti wá jẹ́ èèyàn tó ti dolókìkí bíi tèmi náà tó tún lókìkí jù mí lọ. Ọlọ́run dákun dábọ̀ má jẹ́ káyé kọ̀yìn ọmọ sí gbogbo wa. Ẹ ṣàmí. Máa gbó nímọ̀ ẹ̀rọ James Adesina wọlé tá aago mẹ́sàn-án bá ti lò. Wọ́n á láǹfààní láti fún wa ní àwọn ohun tí a nílò láti mọ̀ lórí ètò lónìí. Bẹ́ẹ̀ lọ́jọ́ Sátidé ìdánilẹ́kọ̀ọ́ wà lórí gbogbo ohun tí wọ́n bá bá wa ṣàlàyé fún wa láàárọ̀ yìí. Ọ̀nà àbáyọ lè tò ètò ìlọ̀nà àbáyọ nìkan ni Jordan 105.5 FM pẹ̀lú ẹ̀rí Olúwagbèmílékè Adébáyọ̀ MC Rawọ̀ The Only àgbàlagbà ọmọdé ti ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ́ mo ní kì í ṣe bíi ti gbéraga òun ọlọ́run ọba mi náà ló di rẹwà fákòkọ́ bàmí ṣàlàwẹ̀ ó ní MC Rawọ̀ máa tẹ owó aṣọ àti fìlà mi kò ní bàjẹ́ o ṣàlàwẹ̀ gbogbo Èkó ẹ bá ń ṣètọ́jú àwọn aláṣẹ tí wọ́n jẹ́ adarí ọkọ̀ ní ìyànà pàjá ńbẹ̀un ẹ bá ń ṣètọ́jú wọn tó fi dábúlẹ̀ ẹ̀gbá tó fi dé sango tó géètì tó fi dóṣòdì lọ́dọ̀ bàbá wa nọmba 1 ẹ bá ń kí gbogbo wọn.
4: Ètò ọ̀nà àbáyọ lẹ̀ ń gbọ́ lọ́wọ́ lórí ìkànnì Jordan 105.5 FM ẹ máa pa wa kalọ̀.

tó ń gbá lára wa bíi ti wèrè kọ́ á gbé sórí ni kìí ṣọ̀rọ̀ fìlà. Ẹjẹ́ ń jẹ́ pàṣọ yẹn kí n gbábẹ̀ lọ́sọ́dọ̀ Engineer James Adesina. Bàmí Àràbà òjò koró kò ní bàjẹ́ gbogbo ọjọ́ July 11 turn up with MC Rao bàbá ń bọ̀. Àràbà òjò koró. God bless you sir, dáàdì mi, bàbá ní kí n fọkàn balẹ̀, àwọn máa tẹ̀ ẹ́. Wọ́n ní gbogbo ẹ̀ làwọn máa ṣe kíni, àwọn máa tẹ̀, àwọn máa sọ̀pọ́ọ̀tì wa. Àwọn tó ti ń sọ̀pọ́ọ̀tì mi náà, ojú òní tìyín. Màmá first time caller, màmá tẹ̀ nkankan, ó tẹ̀, ó ní ìràwọ̀, send account number, má bínú pé kéré, kò kéré o. Ẹni larí mọ́lẹ̀ gbìyànjú ikú ikú ni òpá o. A dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ ni lójú ọ̀pọ̀ ni òwò bí tá a wà. Onímọ̀ ẹ̀rọ James Adesina ti wà pẹ̀lú wa láàárọ̀. Mo ń bọ̀ mi ti.

0: jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ pàkọ́ mọ́ tiwájú ẹ fi wọ́n sílẹ̀ ìyẹn ṣá máa rí i pé gbogbo ohun tẹ̀yìn bá ti ń gbọ́ lórí ìkànnì tiwa ẹ̀ ń ṣe ẹ̀ ń mú ṣe onímọ̀ james adesina ti wà pẹ̀lú wa láàárọ̀ yìí ẹ káàárọ̀ sà.
1: ẹ káàárọ̀ mo kí yín o mc rawọ
0: ẹ
1: kú iṣẹ́ o mo kí gbogbo ẹ lólùfẹ́ ìtò ọ̀nà àbáyọ ọmọ yín ọ̀rẹ́ yín dókítà engineer james adesina the on service ceo òun náà ló bá yín sọ̀rọ̀.
0: ẹ káàbọ̀ bàbá a kú ọjọ́ òní a bá wa lára musa. Ẹjẹ́ ń bẹ̀rẹ̀ báyìí wọ́n ní tá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe. Ṣé ń gbọ́ mi sà? Now ẹjẹ́ bẹ̀rẹ̀ báyìí wípé lọ́sẹ̀ tó kọjá gbogbo ohun tá a ti ń jọ ń bá a bọ̀ gẹ́gẹ́ bí àwọn ìpè àti àwọn àtẹ̀jíṣẹ́ eléyìí tá à ń rí náà lórí àwọn iléeṣẹ́ wa ń bí àti ọ̀dọ̀ ti yín. Ó jẹ́ ká ṣàfihàn wípé àwọn èèyàn ní pé kẹ́ ẹ tó kàn báwọn sọ lérè fé lórí ọ̀rọ̀ jíńjà yẹn wípé torí pé àwọn fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe máa gbìn bá ṣe bẹ̀rẹ̀ owó rẹ̀ àti àwọn ọ̀rọ̀ míì eléyìí tó jẹ́ pé tá a bá gbé ìgbésẹ̀ ọ̀hún lórí ẹ̀rọ ayélujára yóò dowó fún wa pàápàá jùlọ sẹ́mínà ọjọ́ sátidé kí ni ìgbáradì ẹ̀yin àti àwa aráalé àwa tá a fẹ́ wá síbẹ̀ ìyẹn náà ni mo ní kájọ mẹnuba lónìí sà.
1: ẹ ṣe púpọ̀ mo gbọ́ ọ̀rọ̀ ìyànjú tí ẹ kọ́kọ́ bá wa sọ nígbà tí ẹ bẹ̀rẹ̀ ìpò lórí àwọn ìyá tó jẹ́ pé wọ́n fi ọjọ́ ogbó láti mọ gbálẹ̀ kiri àbáwọn bàbá tí wọ́n fi ọjọ́ ogbó láti mọ ṣiṣẹ́ agbára ẹ ṣàlàyé rẹ̀ dáadáa ó sì dùn mọ́ mi nú dáadáa ṣe rí kádàrá ọ̀tọ̀ ní kádàrá o pé bí ọlọ́run ṣe ní pé nǹkan máa rí
0: nìyẹn
1: ìrìn wọn yàtọ̀ sí kádàrá òun ni ìgbáradì ọmọ ẹ̀dá ènìyàn ìgbáradì ọmọ ẹ̀dá ènìyàn báwo gan ni kí ni preparation gan táwa gan ṣe nígbàtí ajé ọ̀dọ́ àwọn preparation wo la ṣe fún ọjọ́ ọ̀la wa ọ̀pọ̀lọpọ̀ ni àwọn òbí ni wọ́n ṣe gbogbo nǹkan tó bá yẹ kán ṣe wọ́n ṣiṣẹ́ ilé tó yẹ kán kọ́ wọn ní kọ́ mọ́tò tó yẹ kán ra wọn ní rà.
2: Jordan Knight Show and today we'll be discussing.
1: Ó yẹ kí wọ́n wọ̀ tó dáṣọ ìgbàlódé wọn ní wọ̀ torí àwọn ọmọ ṣùgbọ́n ó da nǹkan ti ní. Àwọn máa fi ní àjẹṣẹ́kù àwọn àjẹṣẹ́kù kọ̀ọ̀kan tá mọ̀ fi pamọ́ fún ọjọ́ ọ̀la wa a kàn ní gbé gbogbo ọkàn wa gbogbo ayé wa pé gbogbo nǹkan tí mò ń ṣe ò torí ọmọ ni ó ṣeé ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ òbí míì ni wọ́n ti ṣe dáadáa fọmọ tó jẹ́ pé wọn ní ọmọ aláàánú àwọn òbí mi wọn kì í ṣe kòǹgẹ ọmọ aláàánú wọn kì í bí ọmọ aláàánú ọmọ tó máa ṣàánú wọn lọ́jọ́ ogbó lẹ́yìn ìgbà tí wọ́n bá ti jìyà fún wọn so nítorí náà ni àwọn òwe pé tí òkété bá ti
0: dàgbà
1: òkété bá ti
0: ọmọ rẹ̀ ní mu
1: ni ó mọ ọmọ àkórí bẹ́ẹ̀ mọ o kórí bẹ́ẹ̀ mọ o bí ti ń pòkété nísìnyí ebi ti n pa òkété gan nísìn torí gbogbo nǹkan yí padà bí a ṣe ń gbélé ayé ní 90s 80s kọ́ là ń gbélé ayé báyìí o gbogbo nǹkan ti yé bóńkálukú gbọ́dọ̀ ní ètò fọjọ́ ọ̀la rẹ̀ ìfáàtì gan ẹ tó bí ọmọ tẹ báwo pẹ fẹ bímọ báyìí ẹ gbọ́dọ̀ ti ní plan pé ọmọ tí mo fẹ́ bí yìí o kí ni ètò tí mo ní fọmọ yìí kí ni ètò tí ó fi lọ sí yunifásitì báwo ló tiẹ̀ tó bá tiẹ̀ jáde kí ni plan ìfọmọ yìí kí ni plan gan fún mi nígbà tí mi ò ní ní agbára tí mi ò ní ní okun àti ṣe nǹkan kan mọ́ so planning ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidigidi gan a sì máa ń sọ lórí ètò yìí pé a gbọ́dọ̀ dúró lásán a gbọ́dọ̀ wí pé kí la tún lè ṣe iṣẹ́ wo la lè ṣe boye nsise kan nisin ki le tun le se differently yato sise nse nisin gbogbo e na ni a mo ba wa so lori eto yi ti an ba fe ni plan kojo la re okan ninu awon nkan to ye keyan se gege bi obi ohun ni ka lo sinu ise agbe ka bere ise agbe ka bere lati mo gbin ginger ata ile aye okan o je okan ninu awon nkan ogbin ti a le gbin ti o ni owo pupo lori to lowo pupo lori gan to je pe ta ba gbin okan wa o bale ta ba si soro lo pe nkan wo nkan ogbin wo la le gbin to le so wa do lowo to le so wa do lola to je pe okan yi bale titi dojo ogbo ata ile niye ginger o je nkan ogbin ta le gbin ti o so wa do lowo idi ni wi pe ba se ndagba ba se ndarugbo o pon dandan ka mo je ata ile ka mo fi sinu obe ta ba fe si ka mo fi start fi resi ka mo fi sinu nje ka mo fi sinu ewa tori o ni ise pupo to nse lara yin atale ti so yi o ni ise to se gan lara e ri pe awon to ba ti awon arugbo ton ma ti darugbo ton ti wo boya bi 90 ton wo 95 ton wo 100 te kan ri pe ara won oju won o ti lo e gbogbo e ya ara won de sise awon arugbo yi awon nu awon kan ti won je ata ile wa nbe o ata ile wa kan ti won je to fun won lokun to fun won ni agbara ata ile yi nkan ti won wa ni se po cream ta fin para cream ta fin para won lo ginger lati se awon para to nsise para ogun lo won lo ata ile ni fun awon ogun ta nlo yen ogun oyinbo ta nlo won lo ata ile na ye nikan fun ako o awon ile ise kaati lagbala aye won tun ma nlo ata ile na awon ma nko ata ile won ma nko lo soki okun ti won ma fi lo se orisirisi nkan ni oki okun eyan tun ma n process ata ile to je pe won tun process e ti won tun so di ti eyan o mo nkan orisirisi nkan orisirisi ise ta ba wa so nipa awon aisan to je pe ata ile ma mu kuro leyin igba ti a ba ti je leyin igba ta ba ti lo aisan yo mo lo si bi ogun aisan to to bi ogun ohun ni ata ile ta ba je pelu awon nkan kan a ba jo ohun nikan gan ti yo mu kuro idi niyan ti ata ile yi ni ginger to fi je nkan ogbin to lowo lori gan o fe lowo lori kokoko lo ta ba so pe oloko kokoko ata ile o lowo ju kokoko lo tori te ba ma gbe lo soki okun owo dollar ohun ni e fi gba so mo ti sise lori ata ile yi o ti pe die a ti fe to bi ose bi meji bayi ti mo tin ba wa so lori ti mo tin ba wa soro lori ata ile eyin te ba wa wo pe ti ma ti fe bere ta o ni se bere e lo gan ni mo nilo lati e fi bere ti ma ti wa ku si bi igba wo ni mo le rowo mi pada gbogbo ibeere ye idahun wa fun gbogbo e tori daileko waye o ma waye ninu osu ti a fe mu yi lori ginger wa ni je idanileko lasan idanileko olojo kan ojo kan to je pe a si wa ko practical awon to je pe won sise agbe yi ton sise ton loko oko ginger yi oko atale yi e lanfani lati ri won loju koroju won so awon iriri won fun yin bi won ti e se bere ba ona won ti se awon seed wo gan le ti e gbe yen ginger seed wo le gbe bawo gan le se gbe ori ile wo le gbe si gbogbo e na le lanfani ati ko e boye ti e wa tin se eyin gan ti e ti wa ni farm jinja yi e wa nwo pe bawo ni se ra won ni bara abi e kan ti e nwo pe e wo mi o fe mi o nilo oko jinja mo fe ma se sowo jinja ni iyen ki ma ra ki ma tun ta nta le pe ni jinja trade ginger trade ni won pe ohun le yin fe mo se e fe fowo to nlo si bi 400,000 ke fe ra ginger boya tonu kan ke wa fi pa 1 million naira ke ti pa 1.5 million business te yin fe mo se tin niyan e lanfani lati ko gbogbo e na lati odo mi ati awon agbe to mo se to mo nkan ti won se ton si sori re daada ton ti dolowo ton ti dolola ninu ninu ogbin ginger ninu pe ka gbin ginger won so fun wa ati pe koni wa je ginger nikan na la ma ko to ba ma tun fi di boya bi ola sote to nbo ma tun mu nkan ogbin mi to tun so mo ginger ti a o ye ka fun mo a tun le toju tun le toju ginger ti oro yi ta ba ni igbodo lagbe ta ba wa gbe ton laarin osu bi mejo osu mewa ohun ni o fi dagba ta fi ko ire oko re ta fi so pa fe ta ka so pe laarin odun kan sa yo di owo fun ta ba si ti gbe lekan omi le yo kan mo won si te ba ti gbe lekan ti gbe na niyan so ko pe tun le se nse nkan kan simo bi ogbe ginger ati owo ginger bi o se ri niyan
0: e se
1: awa ti a ba fe po mo training workshop ti o waye a fe mo ba se mo ko ginger soke okun anfani ma wa ti WhatsApp group ti darapo mo ori WhatsApp group ye ohun ni e ti leti ni ekunrere awon imo awon nkan to ye ke mo lori ginger training ati workshop ti o ma waye ninu osu to nbo yi
0: da e seun go sir e ja lo soke lohun ko to di pe a wa pada wa si ti awon nkan mi na ti a je lanfani lojo saturday ti seminar saturday awon nkan o la ba pade sugbon e ja doke lo ka se mi mo an tesi waju lori to ona bayo onimero james adishina won si wa pelu wa

Ẹ káàárọ̀ o, akíwa o, àtúkọ̀ àmójúbà ọ̀túnú ìròyìn tó ní ọjọ́bọ̀ Thursday láàárọ̀ yìí. Orí ọ̀fẹ́ Ọlọ́run là ń jẹ, ọlá ẹ̀ la fi ń mí, bí ò sí bàbá kò sáwà, ògo ni fọlọ́run lókè ọ̀run. Akẹ́yìn dádì wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa, tẹ́ ẹ ti wà nílé, tẹ́ ẹ ti wà nídìí ẹ̀rọ rédíò yín láti gbọ́ wa láàárọ̀ yìí. Wípé àwọn ìròyìn eléyìí tó jáde káàkiri ojú àwọn ewé ìwé ìròyìn orílẹ̀-èdè Nàìjíríà àti àgbáyé, Jordan FM dẹ́ ti gbọ́. Ìjàgé pépèpé gẹ́gẹ́ bí ṣe wà láàárọ̀ yìí. Torí ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè lèmi ó béèrè lára àwọn ìròyìn tó jáde náà ni o. Tẹ́yìn ọ̀jọ̀gbọ́n, torí àwọn ọlọ́gbọ́n olóye náà ni wọ́n ń gbọ́ iléeṣẹ́ Jordan 105.5 FM, pàápàá jùlọ ọ̀túnúwé ìròyìn oníbi tá à ń lọ láàárọ̀ yìí. Àsìkò tí ò fi bẹ́ẹ̀ gbà wá ni ó yẹ ká gbé Commander Musiba wọlé láàárọ̀ yìí. Ṣùgbọ́n ẹ já mú pépèpé, ẹ̀rí Olúwagbèmílékè Adébáyò lóko mi, MC Ràwọ̀yìn náà ni àgbàlagbà ọmọdé ti ń pẹgbẹ́ bàbá ẹ̀ lóko. Inú ìwé ìròyìn Punch ni màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Wọ́n ní ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ti buwọ́ lu àtúntò òfin fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbésẹ̀ yìí ni wọ́n ló wáyé lẹ́yìn tí ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n ka àbájáde sí ìgbìmọ̀ eléyìí tó ń rí sí àtúntò òfin ọ̀hún, èyí tí alága rẹ̀ Barau Jibril tó gbé síwájú rẹ̀. Abẹnugan àwọn aṣòfin náà, Godwin Akpabio, ló fi ìkéde náà síta lẹ́yìn tí ìdá méjì nínú mẹ́ta àwọn aṣòfin ọ̀hún buwọ́ lù ú lẹ́yìn ètò ìdìbò tí wọ́n ṣe lórí rẹ̀ nínú ilé náà. Olórí ilé náà, Ọ̀pẹyẹmí, ló léwá kí àwọn aṣòfin akẹgbẹ́ rẹ̀ tó jíròrò. Ohun tí àwọn aṣòfin jíròrò lé lórí náà ni ṣíṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tí àwọn ọlọ́pàá ọ̀hún yóò sì máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá ìjọba àpapọ̀ tí wọ́n ti wà ní orílẹ̀-èdè tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú, lára àwọn nǹkan tó wà nínú àtúntò òfin náà ni pé àwọn gómìnà ìpínlẹ̀ yóò lágbára láti máa yan kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ wọn. Ìyẹn lẹ́yìn tí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà bá ti buwọ́ lù ú tán. Àmọ́ ṣá, ọ̀gá àgbà ọlọ́pàá, ìyẹn IG náà ni yóò sì jẹ́, wọ́n ní IG ọ̀gá àgbà ọlọ́pàá náà ni yóò sì jẹ́ ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá àti ìpínlẹ̀ o àti ti federal gbogbo ẹ̀. Bákan náà ni wọ́n tẹ̀síwájú nínú ìwé ìròyìn Punch láàárọ̀ pé abala ojú ewé 17 ti òfin ọ̀hún ó sọ pé gómìnà ìpínlẹ̀ lè pàṣẹ fún kọmíṣánná lórí ohun tó jẹ mọ́ ààbò irúfẹ́ ìpínlẹ̀ bẹ́ẹ̀. Ní abala yẹn náà ni wọ́n tún ní òfin ọ̀hún ó ní kọmíṣánná ọlọ́pàá kò lágbára láti fi sìnkún òfin mú ẹnikẹ́ni tí ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ òṣèlú tàbí àwọn èèyàn kò ní àǹfààní mú ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ òṣèlú láti mú àwọn èèyàn mọ́lẹ̀ látàrí pé wọ́n sọ̀rọ̀ kùnbákùngbé sí ìjọba àyàfi tí wọ́n ṣe lábẹ́ òfin. Abala òfin yìí ń gbìyànjú láti rí dájú pé ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan kò lo ọlọ́pàá ìpínlẹ̀ náà lẹ́yìn ìdásílẹ̀ rẹ̀ láti máa gbógun ti ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ tó bá takò wáyé o. Bó tilẹ̀ jẹ́ pé àwọn aṣòfin àgbà ti buwọ́ lu àtúntò òfin yìí fún ìdásílẹ̀ ọlọ́pàá agbègbè, kò tíì di òfin, iṣẹ́ sì pọ̀ tí wọ́n ní wọn yóò ṣe lé lórí. Bẹ́ẹ̀ ni ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu wọ́n ti gbọ́ sí i, wọ́n ní ààrẹ sì gbọ́dọ̀ buwọ́ lù ú kó tó di ṣíṣe lẹ́yìn èyí. Ẹ lọ gba téńjì ìròyìn ọ̀hún nínú ìwé ìròyìn Punch láàárọ̀ tòní, ó jáde ńbẹ̀. Wọ́n ní ọjọ́ 21 oṣù kẹfà ọdún yìí ni ìṣẹ̀lẹ̀ láabi kan ṣẹlẹ̀ ní ìlú Ìlọ́bù tó wà ní ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun, nígbà tí wọ́n yìnbọn mọ́ Ezekiel Ọlápàdé. Ṣe ni ariwo ta lórí ayélujára nígbà tí bàbá kan sọkún pẹ̀rẹ̀pẹ̀ pé àwọn kan yìnbọn pa ọmọ òun láì nídìí. Ìgbà tí àwọn oníròyìn lọ síbẹ̀ tí wọ́n fi ìlú Ìlọ́bù tí wọ́n fi lọ
lati lo se iforowero pelu won na lo ni ngba ta won ma de be pe lati le mo bi isele ohun bo se sele nibe ni won ti ni ile awon ologbe Ezekiel Olapade na ni awon akoro yin lo sibe ti won si ba won soro pe kilode kilo n to sele nigba ti won ba iko awon oniroyin soro Olapade Olugbemiga tin se baba Ezekiel Olapade salaye pe awon sadede ri awon janduku kan lojiji ni Olapade ni awon janduku na lo gbe ibon lowo pelu ohun ija miran ni waju office ijoba ibile Irepodun to wa ni ilubo ilobu ani emu ati eran igbe ni iyawo ohun ta ni waju office ijoba ibile na nigba ti awon janduku na de won ri okunrin kan to de fila alawo yellow sugbon awon janduku na ro wipe fila igbe oselu akodun ni okunrin na de eleyi lo mu won koju ibon si ibi shobu iyawo ohun lati ba okunrin na ja sugbon bi gbogbo awon se ri awon okunrin ohun ti won koju ibon na si odo awon ni gbogbo awon ti sa ere asala fun emi ara awon o Olapade Olugbemiga tesiwaju pe omo ohun Ezekiel lo sare tele arakunrin to de fila yellow eleyi ti won ni won koju ibon na si wo inu igbo lati dola emi ara re o ni sugbon lojiji lo boju weyin to si ri iya re to ti subululẹ o fi kun pe eyi lo mu ki omo na pada lati gbe iya re dide sugbon ko to de odo iya ni awon janduku na yinbon fun omo ohun oro po nbe ninu iwe iroyin laaro yi sugbon won ni fila kan ti arakunrin kan de to jo ti akodu na lo fa iku ojiji fun omo re arakunrin na soro e lo gba change re ninu iwe iroyin punch laaro yi eja wo iwe iroyin Daily Post laaro yi won ni opo awon eyan to nge ni awon ilu nla nla ati kekeke to wa ni ijoba ibile mewa ni ipinle Oyo ti nso ero won o nipa isede eleti ijoba ipinle Oyo kede lagbegbe won be ni won salaye pe aro ana ni ijoba ipinle Oyo kede konile ogbele o lati dena ijinigbe awon akeko ati oluko ni ipinle na awon ijoba ibile mewa to wa ni ayika Old Oyo National Park ni isede na kanju isede ohun won ni ohun lo bere ni nkan bi ago 4 irole si ago 8 aro ojo keji eyi ti se wakati 16 gbako gege bi won se wa tesi waju awon akoroyin na wa sabewo sinu awon ilu ohun papa ilu Igbowo atawon ijoba ibile ti oro na kan popo ninu won ni won so orisirisi oro ti won si ni awon faramo igbesi ohun o gege bi ohun ti awon ti awon niroyin ba soro won ni enikan eleyi ti o ni bo te je pe aaro kutukutu ai na lo je pe oja ohun ta won fi le ma ri jije mimu oni sugbon nigba ti ijoba ti ni ago 4 irole titi di ago 8 aaro ni awon gbudo ma wa ni ita oni eleyi awon o fi ara mo iyen na wa nbe laaro nigba ti opolopo awon eyan soro enikan ni o sese o ko je pe ijoba ipinle Oyo won fe fi isede ye fi wa labi ni o ipe eleyi ki se ohun ti o to rara ati pe se asiko to ye ki won kede eleere ni asiko ti ilu ofararo ni ki won tu wa ni ka won ma deri mole se won fe fa won laka mo ni awon si rin gan won ji eyan gbe ka to wa so wi pe eni ka je ka wa ni isede elomi ti oruko re nje Aziz Alaga ele to nse akoyanrin soro bi awon to saju re pe niwon igba to je pe fun anfani araalu ni igbese na o ni ohun faramo isede ohun ni ti tohun o e wo oro po ninu iwe iroyin Daily Post to jade laaro yi punch lele na ti jade o won ni awon ajo ti won gbogun ti owo ilu mokumokun ati iwa ajebanu orilede wa Nigeria iyen EFCC Economic and Financial Crime Commission won ni won ti bere igbese iwadi to lorin lori enikan to je olugbe ipinle Eko to je eni ti n fi owo paro owo e ta mo si Burundi change eyo ti won poruko re ni Mukta Adamu Muhammad ele ti won ni o ni ile ise meta ti won ni awon alase orilede America ti won gbe oruko won jade wipe won wa lara awon ti won se atileyin fun awon agbesunmomi lorilede Nigeria gege bi ohun ti awon ajo EFCC salaye o won ni eleyi gangan na lo je wipe ni kete ti iroyin ohun jade sita
náà ni àwọn ti bẹ̀rẹ̀ láti lè gbé arákùnrin ọ̀hún eléyìí tí wọ́n ní ó wà ní agbègbè agége níbẹ̀ ni àwọn akọ̀ròyìn ìwé ìròyìn punch ti lọ báwọn àjọ efcc lórí ìgbésẹ̀ ọ̀hún tí wọ́n sì ní àwọn ò ṣe iṣẹ́ ọ̀hún o gẹ́gẹ́ bí iṣẹ́ tí ìjọba gbélé àwọn lọ́wọ́ o pé láti ìgbà tí ìjọba orílẹ̀-èdè amẹ́ríkà ti kéde àwọn wọ̀nyí náà ni ìwádìí ti bẹ̀rẹ̀ láti rí dájú pé àwọn ẹni tí ó jẹ́ burundi change yìí tó tún ní iléeṣẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí sì ń fi ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùnmọ̀mí àwọn ọ̀bàlújẹ́ o wọ́n ní ẹni náà yóò sì fojú winá òfin lábẹ́ òfin níwọ̀n bá tí àwọn bá ṣe ìwádìí àwọn tán tí a jẹ ìwà ọ̀hún gẹ́gẹ́ bí orílẹ̀-èdè amẹ́ríkà ṣe sọ tó bá ṣímọ̀ lórí pé ẹni náà yóò fojú winá òfin wọ́n ní eléyìí náà jáde o níwèé ìròyìn punch láàárọ̀ tòní ẹ lọ gba change ìròyìn ọ̀hún bẹ́ẹ̀ o ẹ bà ní ẹ̀kúnrẹ́rẹ́.

lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò náà lélẹ̀ ti jáde o wọ́n ní àwọn akọ̀ròyìn ti gbọ́ lórí ìṣẹ̀lẹ̀ kan tí wọ́n ní ṣẹlẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun tí wọ́n ní àwọn agbófinró ti mú ọba ìlú ẹ̀ṣínẹ̀lẹ̀ ọba tajudeen abidoye níjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ o ìròyìn náà ni wọ́n mú orí adé náà níbàámu pẹ̀lú ìwádìí tó ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé láìpẹ́ nílùú ẹ̀ṣínẹ̀lẹ̀ àti yàwọ́tà tó wà níjọba ìbílẹ̀ oríire bí ẹ kò bá gbàgbé agbègbè náà ni àwọn ajínigbé ti kó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó tó 39 ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún yìí tí wọn kò sì tí padà wá sílé o ìròyìn náà tún fikún pé ọba tajudeen abidoye tí ń ṣe ẹlẹ́ṣínẹ̀lẹ̀ ti ìlú ẹ̀ṣínẹ̀lẹ̀ ti wà ní àtìmọ́lé àwọn ọlọ́pàá fún ẹ̀sùn pé ó ṣeéṣe o kó lọ́wọ́ nínú ìwà ìjínigbé tó wáyé ní ìlú yàwótà àti ahoro ẹ̀ṣínẹ̀lẹ̀ láìpẹ́ yìí ọba tajudeen abidoye yìí gangan ọba òun náà ni ó lé iwájú láti pe fún ìyọ̀nda àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó wà ní àhámọ́ àwọn ajínigbé lẹ́yìn tí wọ́n ṣe ìkọlù sí ilé ẹ̀kọ́ mẹ́ta nílùú yàwótà àti ahoro ẹ̀ṣínẹ̀lẹ̀ ìròyìn náà ti tẹ̀síwájú pé àwọn ọlọ́pàá ń gbìyànjú láti ṣe ìwádìí àti ìbáṣepọ̀ tó wà láàrin àwọn afurasí tí ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ àti ọba tajudeen abidoye ẹlẹ́ṣínẹ̀lẹ̀ ti ìlú ẹ̀ṣínẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú ìròyìn ni wọ́n ní láti nǹkan bíi ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun náà ni orí adé náà làwọn ti lọ bá láti wá ìdí òkodoro ìṣẹ̀lẹ̀ ọ̀hún lẹ́nu orí adé ṣùgbọ́n ìròyìn ń já gìrànìràn wípé kò yẹ kí wọ́n gbé orí adé o àwọn kan ní bọ́n ṣe gbé òun náà ló dáa wọ́n ní kábíyèsí náà ṣàlàyé pé ìgbà àkọ́kọ́ kọ́ ni yìí tí ọ̀pọ̀ ìròyìn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ ti ń jáde nípa òun pé wọ́n gbé òun ó ní wọn kò gbé òun wọ́n ní àwọn ọlọ́pàá náà sì ni wọn ò gbé o pé ṣùgbọ́n wọ́n wá bọ̀ òun pé kí làwọn ohun táwọn lè ṣe láti lè jẹ́ kí ìrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọléèwé ọ̀hún àti àwọn olùkọ́ wọn tó wà ńbẹ̀ kí wọ́n lè jáde ó ní ìyún náà ni ò pé kì í ṣe pé bóyá àwọn ọlọ́pàá wọ́n wá ṣe ìkọlù sí ọ̀dọ̀ òun àbí wọ́n wá gbé òun lọ sí àgọ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ọba abidoye ni ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún àwọn gan tó jẹ́ olórí ìlú tí kò sì dùn mọ́ àwọn nínú ṣùgbọ́n gbogbo ìròyìn tí oníkálùkù bá ń gbé ọlọ́run máa san ẹ̀san eléyìí tí ó yẹ fún oníkálùkù ṣùgbọ́n kábíyèsí ni òun náà ń gbàdúrà o bẹ́ẹ̀ làwọn ò dákẹ́ láti rí dájú wípé àwọn ọmọ náà wọ́n jáde nínú ibi tí wọ́n wà oyèládé ṣàlàyé pé ìséde náà tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tún ṣe náà ipò jẹ́ ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti kojú ìjínigbé àtàwọn ìpèníjà ààbò eléyìí tó ń wáyé nínú igbó old oyo national park eléyìí tí wọ́n ní àwọn ọmọ ìwà tó jẹ́ igbó àìwọ̀ tí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n kó àwọn ọmọ ọ̀hún wọ̀ ọ̀rọ̀ pọ̀ núwé ìròyìn ọ̀hún láàárọ̀ yìí gidi gan ni o ẹ lọ gba chéǹdì ẹ̀ núwé ìròyìn daily post láàárọ̀ tòní èmi ò bá ọ lórúkọ jẹ́ o bẹ́ẹ̀ ni ìtàbùkù bá ọ ẹnìkan tó jẹ́ adarí ìjọ kan eléyìí tí wọ́n pè ní INRI evangelical spiritual church ìyẹn primate elijah ayọ̀dẹ́lẹ̀ òun náà ni wọ́n ń sọ̀rọ̀ láàárọ̀ yìí pé lórí ẹ̀sùn eléyìí tí wọ́n ní àwọn ń fi ẹnu tẹ́ḿbẹ́lú ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ kánò ìyẹn rabiu kwakwaso gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ olóṣèlú yìí gẹ́gẹ́ bí bàbá yìí primate ayọ̀dẹ́lẹ̀ wọ́n ní bóyá wọ́n ń fi ọ̀rọ̀ wọ́n ń tàbùkù rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ wọ́n fi ọ̀rọ̀ kwakwaso wọ́n fi ń ṣe wàásù ní ọ̀nà tí ò da ní nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ní ìròyìn ọ̀hún jáde tí kwakwaso náà wà ní ọ̀dàlẹ̀ ni ìwọ bàbá òjíṣẹ́ ọlọ́run tá à ń pè lójíṣẹ́ ọlọ́run tó wọ́n ń sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà ṣùgbọ́n bàbá yìí ni èmi mi ò sọ bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ anambra tẹ́lẹ̀ rí ìyẹn peter obi òun náà ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n jọ sọ̀rọ̀ sí òjíṣẹ́ ọlọ́run ọ̀hún o tí bàbá yìí náà wá jáde pé èmi ò bá ọ lórúkọ jẹ́ o primate ayọ̀dẹ́lẹ̀ ni gbogbo ohun tí òun sọ yìí ketekete náà làwọn ò sọ síta pé èé ṣe táwọn fi máa fẹ́ fi ìwàásù àwọn fi máa ba kwakwaso lórúkọ jẹ́ ṣùgbọ́n bàbá ti jáde ò wípé ọlọ́run rán mi pé kí n ba orúkọ èèyàn jẹ́ o ó ní ohun táwọn ń gbìyànjú àti sọ́nà ni pé ẹnikẹ́ni tó bá wà nípò gẹ́gẹ́ bí olóṣèlú kó ṣe dáadáa kó sì ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé ìròyìn daily post lórí ọ̀rọ̀ ọ̀hún ẹ lọ gba chéǹdì ẹ̀ ń bẹ̀ láàárọ̀ tó dí o ẹ bà ní ẹ̀kúnrẹ́rẹ́
lórí ọ̀rọ̀ òṣèlú náà ni ìròyìn lè ti jáde níbi tí wọ́n ti ní mínísítà olúùlú ilé wa ìyẹn ìyẹn Sam Wike tí wọ́n tún jẹ́ adarí àgbà fún ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP ìyẹn Wike ló sọ̀rọ̀ lánàá tí ṣọjọ́rú Wednesday o níbi tó ti ń rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP pátápátá wípé kí wọ́n gbáradì fún ètò ìdìbò ọdún 2027 torí pé ìjà ńlá ni o níbẹ̀ náà ló ti forin sẹ́nu pé ìjà ńlá làwọn fi 2027 jà ojú ilé ẹmúrogún àjẹlẹ ẹmúrogún ní ṣùgbọ́n o kì í ṣe ìjà pé kò bó bá o pa bó bá o bú lẹ́sẹ̀ o ó ní lótìtọ́ kò sẹ́ni tí ń gbé agbára lẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀rùn ó ní ṣùgbọ́n ẹ̀yin lẹ́ẹ̀túyáyá túyàyà láti gbé ẹgbẹ́ òṣèlú yín lárugẹ gẹ́gẹ́ bí Wike ṣe ń sọ̀rọ̀ ọ̀hún níbi ìpàdé kan eléyìí tí wọ́n ṣe pẹ̀lú àwọn kọmití eléyìí tí wọ́n pè ní national executive committee àwọn nec ètò wá sí tó wáyé ní ìlú àbújá lánàá níbẹ̀ ni Wike ti ń sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pé ẹ jẹ́ ká lo inú kan ká sì sora wa pọ̀ bí òṣùṣú ọwọ̀ ká lè jáwé olúborí bẹ́ẹ̀ ká lè mókè nínú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 eléyìí tó ń bọ̀ inú ìròyìn daily post náà ìròyìn ọ̀hún ti jáde láàárọ̀ tòní o wọ́n ní àwọn àjọ ndlea èyí tí wọ́n ń gbógun ti egbòogi olóró lórílẹ̀‐èdè wa nàìjíríà òun ni wọ́n ti ní àwọn ò ní fi ọwọ́ bo àwọn ìwà ìbàjẹ́ láwùjọ pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ kan ilé tí wọ́n ń ṣe àgbélẹ̀rọ àwọn mímu táwọn èèyàn mu tí wọ́n ń fi egbòogi olóró ṣe o wọ́n ní ìlú kan wà ilé tí wọ́n ní iléeṣẹ́ ọ̀hún bẹ ní inú igbó kan ilé tó wà ní ìlú tápà ní ìbàràpá náà ti ní ìpínlẹ̀ ọ̀yọ́ o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé pé ọwọ́ ba ẹnìkan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè mexico tí wọ́n pè ní mexican ni wọ́n ní àwọn mẹ́rin àti ọmọ orílẹ̀-èdè nàìjíríà mẹ́rin ilé tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú pípọn egbòogi olóró láti nínú iléeṣẹ́ ọ̀hún wọ́n ní ọwọ́ ti bá wọn o àwọn àjọ ndla náà ni wọ́n mú wọn afurasí ajínigbé bandit kan rèé o wọ́n ní ó pa àgbà olóyè ìmáàmù kan ilé tí wọ́n ní ó ń gbé ní kúdákúdà ní ìjọba ìbílẹ̀ goroyo ní ìpínlẹ̀ sokoto goroyo ní ìpínlẹ̀ sokoto ò ní wọ́n ní àwọn banditi ni wọ́n mà ti gbẹ̀mí olóyè ọ̀hún o ìyẹn ìmáàmù ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀ síwájú wọ́n ní àgbàfà yìí ni wọ́n porúkọ rẹ̀ ní liman audu ò ní wọ́n ní wọ́n mà pa o lẹ́gbẹ̀ẹ́ àwọn mẹ́ta kan eléyìí tí àwọn náà fara gbanú ẹ̀ tí wọ́n sì ní wọ́n gbé àwọn míì lọ o eléyìí tí wọ́n ní ó wáyé ní àná ọjọ́rú wednesday ipé àwọn afurasí ajínigbé banditi wọ́n pa àgbà máàmù ní ìlú kúdákúdà ní ìjọba ìbílẹ̀ gànrányàn ní ìpínlẹ̀ sokoto lánàá ó wà níbẹ̀ láàárọ̀ tòní ní ìpínlẹ̀ sokoto ọ̀hún náà ni mo wà o wọ́n ní ilé ẹjọ́ gíga tó wà ńbẹ̀ wọ́n ti ní wọ́n ti ṣèdájọ́ àwọn ọkùnrin mẹ́ta kan eléyìí tí wọ́n ti kí wọ́n rèé lọ gbẹ̀mí wọn nípa kí wọ́n fi okùn sí wọn lọ́rùn kí wọ́n yẹ àga mọ́ wọn dé ìdààmú sí death by hanging báwọn eléyìí ṣe máa ń sọ o látàrí ẹ̀sùn ìgbésùnmọ̀mí ìwà láabi àti ìfipá lo agbára eléyìí tí wọ́n kà sí wọn lọ́rùn àwọn tí wọ́n sì ní kí wọ́n rèé lọ yẹgi fún ọ̀hún náà ni wọ́n porúkọ wọn ní yusuf muhammad ẹni tó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà jábì aláàjì yálì ni wọ́n porúkọ ìkejì kabiru muhammed wọ́n ní àwọn wọ̀nyí náà ni ọwọ́ bá ní ọjọ́ kẹtàlá nínú oṣù kẹfà táwa yìí oṣù kẹfà ọdún 2025 lọ́dún tó kọjá náà lọ́wọ́ ti bà wọ́n o láti ọwọ́ àwọn àjọ dss tí wọ́n sì ni wọ́n mú wọn o nígbà tán máa mú wọn wọ́n ni wọ́n ti ṣèdájọ́ wọn báyìí lánàá ní ilé ẹjọ́ gíga tó wà ní ìlú sokoto pé ìdájọ́ mi rèé ẹ rèé lọ yẹgi fún wọn wọ́n ti ní kọ́ yẹgi fún wọn o wà núwèrò yìí láàárọ̀ ẹ lọ́gbà tó ń jẹ́ ẹ bẹ́ẹ̀ ẹ bà lẹ́kùnrẹ́rẹ́.

Àwọn àjọ ọmọlẹ́yìn Kristi tá mọ̀ sí Christian Association of Nigeria CAN ti ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti pàṣẹ fún gbogbo àwọn ilé ìjọsìn káàkiri ìpínlẹ̀ àti orílẹ̀-èdè Nigeria pátápátá o wípé ẹ wo lásìkò yìí gbogbo ti ń jẹ́ ìṣòro ọlọ́jọ́ kan ọlọ́jọ́ méjì ọlọ́jọ́ mẹ́ta wọ́n ní ẹ fi gígùn o bẹ́ẹ̀ náà ni wí ilé ìjọsìn yín ẹ rí dájú pé ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ fẹ́ǹsì eléyìí tó ga yíká gbogbo agbègbè ilé ìjọsìn yìí o bẹ́ẹ̀ ni kẹ́sì rí dájú wípé ẹ fi àwọn nǹkan tó máa jẹ́ ààbò bí ìgò tẹ́ ẹ bá ti ṣe fẹ́ǹsì ọ̀hún tán ẹ jẹ́ kọ́ bá yín fi ìgò sórí fẹ́ǹsì ọ̀hún o kẹ́rí pé ẹ dáàbò bora yín ṣùgbọ́n ìṣòru ọlọ́jọ́ méje orí òkè wọ́n ní ẹ fi gígùn báyìí o látàrí ètò ààbò ilé tó mẹ́hẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí jáde níbi tí wọ́n ti ní ìṣẹ̀lẹ̀ yìí náà ló jẹ́ wípé alága fún àwọn àjọ CAN ọ̀hún ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Elisha Ogundia àti akọ̀wé wọn Samuel owó labí lánàá jọ́rú wẹ́ẹ̀dẹ̀ náà ni wọ́n ń sọ̀rọ̀ yìí o níbi ìpàdé kan tó wáyé níbẹ̀ ni wọ́n ti ní ẹ wo ṣẹ́rí àwọn ọmọlẹ́yìn kristi wọ́n ní ẹjẹ́ àfojú wa ṣe ojúlá lákàn fi ń ṣọ́rí o gbogbo ìṣòro tẹ bá mọ̀ wípé ètò ààbò sí lágbègbè ibi tẹ wà ẹ má ṣèṣòro o wọ́n ní ẹjẹ́ yẹra fún ìjínigbé o ẹ rí wípé lemọ́lemọ́ náà lọ̀rọ̀ ìjínigbé ìpànìyàn ló ń lemọ́ sí o káàkiri àwọn ìpínlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ó wá ń bẹ gbogbo àwọn adarí inú ìjọ pátápátá àti ọmọ ìjọ náà ẹ ṣọ́ra yín ìṣòro tẹ bá mọ̀ pé ẹ fẹ́ lọ tẹ bá ní ogun arìnyà ẹ má já yán o gẹ́gẹ́ bí àwọn àjọ Ọ̀yọ́ CAN káwọn náà ṣe ń ṣe ìkìlọ̀ ọ̀hún níbi ìpàdé ọ̀hún pé lórí ètò ààbò eléyìí tí ó mẹ́hẹ̀ náà làwọn fi ń sọ bẹ́ẹ̀ o pé kí wọ́n ṣọ́ra o ìṣòro tí ò bá ti lọ ẹ mọ́ lọ ìsọjí tí ò bá ti ṣe ẹ má ṣe o ẹ dáàbò bora yín o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣàlàyé ìyẹn láàárọ̀ yìí ó wà nínú ìwé ìròyìn Daily Post lórí ọ̀rọ̀ èyí náà ni màá fi wọ ti ìròyìn eléyìí tí gbajúgbajà olórin kan tó ń sọ̀rọ̀ lórí ètò ààbò náà nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ lórí ẹ̀rọ rédíò kan níbẹ̀ náà ni olórin tàkasúfè tí gbogbo ayé ń pè ní spiro ó mà sọ̀rọ̀ o oníṣẹ́ rí gbogbo àwọn adarí ẹ̀sìn kristẹni àti ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn ìbílẹ̀ ó ní ó dàbí pé gbogbo wọn ń jẹ àǹfààní nínú ètò ìdìbò ètò ààbò oje eléyìí tí ó mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ó ní bẹ́ẹ̀ náà ló jẹ́ pé ó dàbí pé wọ́n ń jẹ àǹfààní lórí ọrọ̀ ajé eléyìí tí ó ń forí sọpọ́n lórílẹ̀‐èdè nàìjíríà o gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé ó ní púpọ̀ nínú àwọn adarí ẹlẹ́sìn ló jẹ́ wípé wọn ò sọ̀rọ̀ síta láti ìgbà tí ètò ààbò tó ti mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ó ní wọn ò bọ́ta o kódà wọn ò ké tantan ó ní àwọn sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ń wò gẹ́gẹ́ bí aṣíwájú ṣùgbọ́n àwọn aṣíwájú wọn ò síwájú o wọ́n ní wọn ò sọ ohunkóhun lórí ọ̀rọ̀ ètò ààbò yìí níbẹ̀ ló ti wá sọ̀rọ̀ jáde wípé ẹ jẹ́ kó òun sòótọ́ fún yín ó ní pé púpọ̀ nínú wọn ló jẹ pé bó bá di ọjọ́ ìṣẹ́gun wọ́n á ṣe ìsìn ní ṣọ́ọ̀ṣì wọn bó di ọjọ́ ajé wọ́n ṣèsìn bó ṣe ọjọ́ wẹ́ẹ̀dẹ̀ wọ́n ṣèsìn ó ní kódà èyí tó tẹ̀ wá gbajúgbajà jù wọ́n ṣe níjọ́ jímọ̀ wọ́n tún ṣe níjọ́ sunday ó ní gbogbo ẹ̀ náà lórí owó ni wọ́n máa fi ń kó àwọn ètò ìsìn wọn ni wọ́n máa fi ń kójọ o ó ní gbogbo ohun tí wọ́n sì máa sọ nínú ilé ìjọsìn eléyìí tí wọ́n ń ṣe ó ní púpọ̀ nínú wọn ló jẹ́ pé wọn ò ní sọ̀rọ̀ lórí ètò ààbò tó mẹ́ẹ̀ ó ní wọn ó máa tún lọ sínú báìbù wọn ó máa sọ pé ẹkíní kan kìnìún kan o ọkọ sínú ìwé ìròyìn Daily Post èmi kan mò ń so eléyìí o ó jáde fúnra rẹ̀ ni o arákùnrin olórin tàkasúfè spiro òun ló ń sọ̀rọ̀ lórí rédíò kan náà ni wọ́n ti ń bá a sọ̀rọ̀ tí ìwé ìròyìn Daily Post sì gbé jáde ó ní ohun tí ó ṣe dandan fún àwọn olórí ẹlẹ́sìn ni wípé àwọn gangan náà ni kí wọ́n jáde torí pé àwọn gangan ni adarí jùlọ ní orílẹ̀-èdè yìí ó ní ṣùgbọ́n tó bá ti tó àsìkò ìbò àwọn olóṣèlú wọn á lọ bá wọn wọn rí wọn lò láti lè rí wọn fi kó àwọn ìbò tó pọ̀ dáadáa ó ní ṣùgbọ́n ètò ààbò ti ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ó ti ń forí gbálẹ̀ ó ní ó yẹ kí àwọn adarí ẹlẹ́sìn kí wọ́n jáde tán àwọn gangan ló yẹ kí wọ́n sọ̀rọ̀ kán gbẹnu àwọn aráàlú sọ̀rọ̀ ó ní ṣùgbọ́n bí kàkà kan ṣe bẹ́ẹ̀ ó ní tithe and offering bí àtẹlẹ́bọ yẹn owó ni wọ́n ń gbà nínú ìjọ ó wà nínú ìwé ìròyìn Daily Post ìyẹn fún ti òwúrọ̀ tòní ọlọ́run ṣàánú wa. À ń tẹ̀síwájú lórí ọ̀tún ìwé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM. wọ́n ní ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà godwin akpabio
lana tin sojo ru Wednesday na ni won ti ni won ti bura fun awon merin kan ele ti won ni won ti diboyan gege bi senator iyen ni won ti won saseyori ni awon esi ibo ti awon ajo INEC ele ti won gbe jade gege bi won se salaye sibe won ni won ti se ibura wole fun awon kan o enikan re to je wipe ohun soju enugun north senatorial district iyen olaka nwogu won ni bakan na ni won so wipe awon ti won se kini o ti won jawe olubori yi o na lo je pe awon na ni are lebi ma sofin ti ni oda aga yinu o e re lo joko ka bere je wa oko ruko gbogbo won sibe o ati awon bi ti won soju nibe o gege bi won se salaye enikan to je tohun se oju river south east iyen dayo faduyile ohun na oni ohun represent ondo south senatorial district olaka nwogu ohun represent river south east bakan na ikeje azogua ohun represent enugun north senatorial district bakan na ni won ni danladi evulu anza ohun represent nazarawa north senatorial district won na won yi na ni are lebi ma sofin agba ni won ti bura fun pe eya lo joko sori aga yin e mo ba se yin lo gege bi won se ko sinu we royin daily post la ro yi won ni awon ajo olopa ti ipinle imo ni won ti ni won ti se idanimo awon olopa mefa kan ile ti won ni won wa ninu foran video kan ile to lo kaakiri ipe won da mu arakunrin kan ni agbegbe ikeduru ni ijoba ibile ikeduru ni ipinle imo nibe na ni won ti wa salaye wipe iwa ko to ni awon olopa mefefa ohun ni won wo to si je wipe eleyi ko ba oju mu won ni isele iwaye ni agbegbe kan ti won pe ni nduobokwe ni uzo agba ni ilu izu agba ni ojo aje monday gege bi won se wa test wa ju pe ninu foran video ohun iwa ko to ti won wu ti won si fi sori ero ayelujara latari bi won se nfi arakunrin ohun ti won fi nseleya sugbon gege bi awon ajo olopa ti eka ti ipinle imo so won ni elese won ko ni lo laijiya tori pe won doju ti ile ise olopa ti ipinle imo you know wa nu we royin daily post na laaro to ni

0: tọ ẹ jẹ ka fi le ma lọ si ẹka ti abala gbeyẹwo wa ṣugbọn ibeere temi o kan beere lọwọ ẹyin baba ẹyin mama nile ni wipe igbesẹ wo lo kan lẹyin ti ile asofin agba ti buwọ lu idasile ọlọpa ipinlẹ igbesẹ wo lo kan kini e le so ni pato ka pe won sakiyesi won ni ile asofin agba ti buwọ lu idasile ọlọpa ipinlẹ ohun wa na ni ohun ta la fe ni igbesẹ wo lo kan lẹyin ti asofin agba ti won buwọ lu idasile ọlọpa ipinlẹ
1: 090-6000-3352 akọkọ ni fẹ dá sí ó pẹ tá tí ń sọrọ ètò ààbò ẹnìkan kò tẹ nation ncc nigeria communication commission ó yẹ kọ́ lè tààkì àwọn nọmbà káwọn agbésùn mi fi ń pè because tí wọn bá jí ọgbẹ báyìí wọn kàn ní fi fóònù ẹ pé family ẹ otu àràkàtà àwọn fẹ 50 million so ncc kini fẹ wọn ó yẹ kó ti lé wọn tó nípasẹ wá sílé ìrísẹ kan tó ń ṣe àtọ èkejì ẹwọ ìtàwọn amẹríkà káfí wọn nǹkan tó surprise ni pé pẹlú tẹkinọlọgì tó wà nàìjíríà náà kó tẹ amẹríkà máa gbọ information tó ń sẹlẹ. láti amẹríkà lọtọ pa gbọmọ méjìlá àdéhùn ṣe sí ẹwẹ tó ń bọ ṣẹjú wọn sí dollars tó ẹ pé amẹríkà ló bá discover ìyà tó tọ to go make me jẹ kọfí jẹ òun náà ti da apá yẹn gan nìyẹn náà ìdájọ kú ẹkẹta àwọn tá ti tọ mú agbésùn ọmọ láti may last year tọ́sẹ̀ ìdájọ wọn ní àmì june last year tọ́sẹ̀ ìdájọ wọn june this year one year kí ni àwọn ilé ẹjọ́ wa tún ṣe ẹgbẹ́sọ ẹ ti gẹ́tẹ̀ àwọn èèyàn kó ń pàdánù àwọn eléyìí ẹ tún fa ilé ẹ̀mẹ̀ kéèsì wọn gùn títí wọn wà láti mọ́lé wọn ń dóúnjẹ jọba lọ
0: pààrọ̀
1: ká padà sí ẹlẹ́kùn jẹ kùn ún
0: ṣètò
1: máa kùn north and south la nọ́ọ̀dì ṣe two parallel lines wa ká máa bẹ̀rẹ̀ regional government wa adapu yín rẹ̀ ti púpọ̀
0: àti. Bàbá wa Kíọ́nlá Akínfàrà láti Abẹ́sàn State. Ẹ jẹ́ ká máa ge pépèpé má jà fagun jù tẹ́ bá ti mẹ́yọ kan. Ìbéèrè tí mo béèrè náà ó ṣe pàtàkì o. Àwọn asòfin àgbà ti buwọ́ lu ọlọ́pàá ìpínlẹ̀ ìgbésẹ̀ wo ló kàn fún wọn gẹ́gẹ́ bí àwọn aráàlú. Hello.
2: Hello, I'm Zira.
0: Ẹ káàárọ̀ sá.
2: A máa gbójú mọ̀.
0: Ojúmọ́ rẹ bà mí.
2: Ojú òní ti wá.
0: Àmì àmì.
2: Oníbàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wá.
0: Àmì sá.
2: Ẹ ṣìra wọ̀.
0: Àmì.
2: Ọlọ́run ọ̀rọ̀ a máa fún yín lọ́rọ̀ sọ.
0: Àmì sá.
2: Orí ọ̀rọ̀ gbénu ọmọ ènìyàn fọ́n. Ọlọ́run gangan ló ń jẹ́ ọ̀rọ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Ọ̀rọ̀ gbọ́n àṣẹ ogun ẹnì kọ̀ọ̀kan ó láyé já.
0: Àmì.
2: Ṣé rí nípa ọ̀rọ̀ ọlọ́pàá ìbílẹ̀ tí a sọ yìí. Mo tó dá ni. Pàápàá jùlọ àwọn aṣáájú ẹ̀sìn bí ló máa pè fún jù. Torí àwọn ọmọ tí wọn lọ́run gan tó ń wà ní iṣẹ́ ọlọ́pàá. Àwọn náà wọ́n bá. Gbogbo àwọn ọmọ tí wàá ń bí tó ń ṣe ọlọ́pàá ọ̀daràn ò pọ̀nú wọn. Gbogbo àwọn ọmọ tí wàá ń bí inú NPF ọ̀daràn ò pọ̀nú wọn. Ìdí tó máa pè tí wà nìyẹn. Àǹdẹ́ mo fẹ́ rọ gbogbo ọmọ Yorùbá nílé lóko. Àtàwọn olówó wa kọ́ má dáadáa ìjọba tí wọ́n bá ti lè gbìyànjú sọ́dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀. Káwọn Yorùbá kọ́ gbé agbára rú àwọn ọlọ́pàá ti wa. Débi wípé gbogbo àwọn ọmọ wọn burúkú lọ́hùn yẹn àwọn ọmọ wọn burúkú tẹ́ pé àwọn náà ń dà lórúkọ yẹn tẹ́ pé wọ́n mú wọn tú wọn lẹ̀ àwọn náà wọ́n tó kó sínú ọlọ́pàá tí wọ́n lọ́hùn o gbogbo àwọn boko haram tó ń mú tó ń túlẹ̀ yẹn àwọn náà wọ́n kó ni wọ́n á tún kó sọ́lọ́pàá o. Ṣé ń gbádùn mi?
0: Wọ́n á
2: dẹ̀ fẹ́ wọ́n á fẹ́ máa wá àtàkì tí wọ́n ń bí. Ṣùgbọ́n tí àwọn ìjọba tí wọ́n ń bí àti àwọn olówó wa tí wọ́n bá ti gbágbára wọ àwọn ọlọ́pàá tí wọ́n ń bí. Ọwọ́ tí wọ́n bá fẹ́ gbé wá wọ́n á lè máa tákù wọn.
0: Tọ́ ẹ ṣeun.
2: Ẹ
0: Yes, sir. I should go, sir.
2: Oju oni ti wa.
0: Ami, sir. I should
2: go. Inu ifa da ta won ni won ni fe ni ko ka wa shawati.
0: Ami o, ami o. I should go.
2: Oju be lo.
0: Yes, sir. Aton le lewe. I should go, sir. Elo e karo.
3: Hello.
0: E karo, sir.
3: E karo. Ojo da zo ni baje o.
0: Ami o.
3: Eyin te gbe oju lori ti soro. Olorun e ni soro so o.
0: Ami o.
3: Àbọ̀ ọlọ́run tó dájú máa fẹ́ pẹ̀lú àtàwọn ọmọ àtàwa náà o.
0: Àmì sà.
3: Orúkọ mi ni ẹrú ọlọ́run láti Adìyẹ Gásìláì. Àfà ẹrú ọlọ́run.
0: Ẹ káàbọ̀ sà, àfà ẹrú ọlọ́run.
3: Nǹkan tí èmi kan fẹ́ sọ ni pé lórí ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n sọ yìí.
0: Bẹ́ẹ̀ni sà.
3: Nígbà tí gbogbo wọn ti fọwọ́ sí bẹ́ẹ̀ yẹn, tá a bá rí stéètì tí yóò bá ṣe é, ó fi hàn pé òun gan agbésùmọ̀ mi ni. Bẹ́ẹ̀ni, ó fi hàn bẹ́ẹ̀. Tá a bá stéètì tí ò bá ṣe é, ó fi hàn pé òun gan tẹ́rọ́rìsì ni. Ẹlẹ́ẹ̀kejì, àwọn tí wọ́n fẹ́ tí wọ́n ní tí wọ́n bá dájọ́ kú fáwọn kan, wọ́n á láwọn gómìnà wọn gbọ́dọ̀ sáyẹ̀nsì. Gómìnà tí ò bá sáyẹ̀nsì rú pé kí wọ́n bá ti dájọ́ kú fẹ́nìkan tí ò bá ti sáyẹ̀nsì òun gan tẹ́rọ́rìsì ni. Irú òfin yẹn ó yẹ káwọn aṣòfin gan alábùjá káwọn náà ti kí ni kan ojú wo dáadáa. Báwo ni adájọ́ ti máa dájọ́ pé ẹlọ yẹgi fẹ́nìkan tí wọ́n á ní gómìnà sáyẹ̀nsì wọn á tún gbé irú ẹni bẹ́ẹ̀ jùlẹ̀. Gbogbo irú àwọn nǹkan yẹn kan bójútó dáadáa. Lábójútó a kan máa máa yí àgbàdo sẹ́yìn igba ni.
0: Ẹ ṣe bá mi, ẹ ṣe gan sa.
3: Kọ̀ ọ̀rọ̀ ọgbọ̀ wa lọ́wọ́, àbúrò àwọn ọgbà.
0: Àmì sà, ẹ ṣe gan sa.
3: Ní ṣubú dànù pẹ̀lú ògbó ọlọ́run. Èmi nígbàgbọ́ pé Nàìjíríà ó dà. Tó ti jẹ president wa lọ́wọ́ lọ́ba yìí, ọlọ́run kó bá dóòlà rẹ̀, kó bá ṣàánú rẹ̀. Torí pé àwọn tó ti ṣe é gan ti fọwọ́ bólẹ̀ lásán tí wọ́n rọ́nà lọ, wọn ò ní jẹ́ kó rọ́nà lọ. Wọn ò ní ṣàdúrà kó rọ́nà lọ. Pẹ̀lú ògbó ọlọ́run yóò ṣàṣeyọrí.
0: Àmì ẹ ṣe.
3: Ètò láti yọrí ẹ̀ náà ló lè pe gbogbo àwa mẹ̀kúnnù. Ọlọ́jọ́ ṣàṣeyọrí o.
0: Àmì ò ẹ ṣe o ẹ ṣe o. 09063352. Ẹ káàárọ̀.
4: Ẹ lò ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
4: Adé láti Ayọ̀bọ.
0: Bàbá o.
4: Adé láti Ayọ̀bọ.
0: Ẹ káàárọ̀ sà.
4: Ṣe rí ọ̀rọ̀ ọlọ́pàá ní Nàìjíríà, ṣe rí Nàìjíríà wa yìí. Tó bá ti di ọ̀rọ̀ ọlọ́pàá, ṣe mọ̀ pé àwọn ará ìgboro àjọ ṣe. Tẹ bá wò dáadáa, ọ̀rọ̀ ọlọ́pàá àti àwọn tó wà ní ìgboro akọ̀yìn fira tẹ bá wò dáadáa. Tá bá sọ pé Grand Theft Africa, ọlọ́pàá wà lára ohun tó máa ń wò láti fi lè mọ̀ pé bóyá ìlú yanrantí, bóyá wọ́n kúnjú òṣùwọ̀n. Ẹ wo àwọn ọlọ́pàá ẹ̀lò. Sẹ́rí ọ̀nà àwọn ọlọ́pàá tó jẹ́ ti federal gan-an, ẹ wo àárín àwọn àwa ta jẹ́ ìgbà wa àwa public pẹ̀lú àwọn ọlọ́pàá sáàrin iwájú. Ìyí tó wá fẹ́ establish yìí tó fẹ́ ṣe yìí, báwo ni àárín àwọn àti ìyí tó jẹ́ federal ṣe fẹ́ rí tó bá bẹ̀rẹ̀? Ṣé kò ní sí jà, ṣé kò ní sí pé mo nínú iṣẹ́ àti experience ti wà, wọ́n ṣe bẹ̀rẹ̀ tiyín ni. Ẹ̀yìn ọlọ́pàá là méjèèjì jẹ́ ṣùgbọ́n ọ̀gá là wa tó tún máa jẹ́ pé máa gbọ́ pé àwọn ọlọ́pàá yẹn tún kọjú ìjà síra wọn tún para wọn. Ṣé mọ̀ wípé oyè ìyáṣẹ́ kàn tún gbé pé public ọlọ́pàá federal òun ló tún pa àwọn ọlọ́pàá ẹ̀yìn state. Ẹ tún gbọ́ wípé ẹ̀yìn ṣe ni wọ́n kọjú ìjà síra wọn, àárín yẹn náà ó tún wà ń bẹ̀. Èyí tí mo tún wá fẹ́ sọ ni pé ní tán bá sọ pé wọ́n establish ọlọ́pàá, ṣé àwọn ọlọ́pàá ti wo tán establish yẹn kán tún máa gbọ́ pé àwọn àmọ̀tẹ́kùn tún da jù wọn lọ. Àwọn àmọ̀tẹ́kùn tá a mọ̀ nílẹ̀ lẹ́ẹ̀bí tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ takuntakun, wọn kíkẹ́ ti police wá bẹ̀rẹ̀ kán máa tún gbògo fún àmọ̀tẹ́kùn pé gbogbo ń tẹ́ ṣe náà ẹ kàn dáwó nù, ẹ kàn sanwó oṣù, gbogbo ẹ̀ náà àríṣẹ́ ẹ wà àwọn àmọ̀tẹ́kùn, kán tún máa fa àmọ̀tẹ́kùn wé wọn kí àmọ̀tẹ́kùn tún máa gbé bá orókè. Tó ìyẹn ni o, ó má dàbí pé ẹlọ́pàá ọlọ́pàá ìpínlẹ̀ àti ti public àti ti federal ọ̀tá náà méjèèjì tún máa jẹ́ o.
0: Ẹ ṣe kan sá. Mr. Adé, àwọn pọ́ìntì táwọn náà wọ́n rí mú díẹ̀, mo dẹ̀ mọ̀ pé àwọn tí wọ́n gbọ́ wa ń lé náà wọ́n fi òye bá lọ. Ẹ lọ, ẹ káàárọ̀.
5: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sá o.
5: Ẹ káàárọ̀, Mr. Adé mọ̀ ló pe ọkọ ńlá.
0: Láti bó sá?
5: Láti ìlú òkè odò mi bá.
0: Ok sá.
5: Ẹ rí inú mi dùn pẹ̀lú ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ń sọ lẹ́nu ọ̀nà wọn lè máa
0: fún mi. Àmì sá.
5: Ẹ rí bóyá bó ṣe ní kán ṣe yẹn ò dà bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé ní ìfìta bá fẹ́ wò sí mọ́tò Abẹ́òkúta tó bá wẹ̀kọ̀ àti mọ̀ pé mọ́tò Abẹ́òkúta rẹ̀. ti moto Eko to ba lo Abekuta ati moke moto Eko re ti moto Oyo to ba fe wa Eko ati moke moto Oyo lele ya ewo Eko iba se wa ni se ewo governor wa Leko mi ba awo lu lo ku kudu ya se ko iti je oni kaluku a fi mo governor to n sise kaakiri ni ilu e inu mi ti wa dun omo Abekuta la wa
0: Amisa ninu ofin yen won ni awon gomina ni won ma yan commissioner olopa ipinle funra awon sugbon oga agbo olopa kan ni gbogbo won ma lo IGP kan ni gbogbo won ma lo elo e karo
6: elo e karo
0: e karo sir
6: komidola lati kotun
0: ati gbo won yin yes sir
6: on pe awon mo kan ni omo to yo si sugbon oro olopa ipinle kuti to yo si o agbo won si daada ti won fowo si inu wadun ati n pariwo fun ti pe nigba ta kere doluwa sakabura lo gbele awon amotekun lowo ti olorun ko ba wa dele fun won ti se takun takun bi igba wi pe rocket launcher ti won ti n pe igba to ni won fi n sise nitori pe eni to ni ran ni eni to feran wa ni eni to feran yoruba ni o saseyori o gbe na woju buhari o ma ko 47 fun mo alase yori ni nigba ti awon governor ti won wa nbe ti won o ba ta sosan bo ti le nkan sayan olopa apinle to ko le sise o ni niyan elekeji ka won yan wa lojufo awon governor le wa ma lo gba ajeji atorin wa nitori pe won fe win ni bo federal a lo gba ajeji inu olopa ile mo pa wa lara ofin kawon yan afu kon kon wa lojufo to ki somo ko to yoti iyen be e je ki n fiyen sibe elekeji oni wi pe lori oro baba oba won ni ni ogbomoso won se wa di dada yo ba o ko si to pa bo ba lowo nbe ti baba na kon fi mu fera iyen keta ti ma fi ka die oni awon ara ojo kawon iyan wa ma ni suru now tin kokon ba sele ngba ti won fe gba awon mo yen gbogbo awon luka don so e ti bo ba ta ba won joba na la tun ma bu joba na de tun pe akesi won pe ko fara mora nbe die ti won ni laye laye ni se yo ba ni kan le bi npa ni awon ton ku ton pa yen se bi o pa won ni se won ibi le pa won mo nsin ni ngba won ti ku kon ma ka won yo wa ma bara le e ku eto baba
0: e se gan ko mi dola oro re o 09063352 kini pa ti e kini pa temi ipa ile ise Jordan FM la wa nse laaro e elo e kaaro o elo
7: e kaaro
0: yes
7: e ra ta ko e pele ko e me ka bola lata kuti
0: ma mi dada
7: e pele sa
0: yes ma
7: mi pa olopa dile le mi na ke ja si ko se mi ti e se so nbe mi pe se ri olopa ti ito idile ti o ba ba ja sile fun awon yoruba ti won 45 won because awon oke oya nbe yen awon northerners yen awon boko haram to ti dariji awon na ma ko sinu kini si won o tebe mo pe awon yen won ni weapon dada so nidi bai to gun gbogbo e ni ka ti jira fun won so that awon bi fe da fe ma lo won si wa awon a gori won so that is what I just want to say so won jira fun won ko 45 won a n ba yin bo sa
0: e se ya yes ma'am Mrs. Bola lati Akute e se ya mi hello e karo o hello
8: hello e pass
0: e karo ma
8: e karo
0: ya e ba gbohun soke o ko ya ti bi te ti pe wa o
8: e ru pa ni ni kule
0: lat ibo ra ko si wa nu le nti won hello e karo e yi radio yi e lo le te ba ti pe wa e karo
9: hello
0: e karo sa
9: ako ojuma re
0: ojuma yo sir
9: ko ni daru ma lo
0: ami o
9: ni se jordan ani ti pe ta buru
0: ami
9: oruko temi da ba tan le are mo mo nkan la ta gege
0: baba o
9: adupe folo yi fi han pe gbogbo ariwo ta npa
10: every day all day
9: ayi bari ko yi ni mara awon governor wa ni ka ti ba soro atawon oba wa atawon agbagba nile yoruba
10: Listen
9: fun.
10: Now and
9: innovation.
10: Turn
9: up. Radio has never been da da won ti won ba yan. Hmm. Ona mi te ba tun le gbe igba. Te eleyi lo wulo. Te ba feran omo Yoruba o. Tori won ni gbogbo aso. Nka sa lorun. Yoruba Olorun pon wa le fun alagbara. Ama mo lo dada ai mo lo wa ni fi aje wa ko ni di ka wo gbo ama a le rule eya
0: hello sir awa pelu yin sir
9: afolohun be yin in to ba ye ki ilu te joba le lori te je ba le lori lati lo ti dabubu awon te ri nkan je lara won e fi kun fun awon ti won ba yo e wa gbe awon ti won yan yi na e ma tu won le lasan e je ki ibura tara o wa yo je ibura to to tori pe ko si ba ti meri kanda
0: e se ninu
9: re si e se e ko ta wa ko nbe ni pe ka ma fi oju so won yi ta ba ti ri po fe ba wa lo ko je ti dangbe orilede Nigeria rorun fun gbogbo wa gbe o
0: won
9: ni ja ile odua
0: amin o
9: se bible
0: e se gan sir e se gan baba mi hello
11: hello
0: e karo
11: e ma karo libe o kiti gbe o
0: o gbere baba
11: o kuku liji gbe la pa si tabo libe
0: amin
11: anu olorun abadan wa pelu wa Nigeria olidaru ile se yo wa le jona
0: amin
11: ato bi emo fuwa oruko temi la yube edun ba so nla fe wa tele to ko tele ta baba awori lo soro
0: e ka bo so
11: oro le nbere ko governor wa itori ko si kuli mi gene ti ai abuka lo ba je ka lo sha ka ma lo wa agbara pelu ikuno fu wa wi e wo toro to ki je wo ko ma ba je ton eh iwo si kuli je ko ni sele we yan ti de soke ko le ye ko ma fe tanu si ije bi jo gabe ko bi di tetra un ye le gu so wa le giri ale omo fe mu an fe so fa mu le gu pa o fe mu lo mo wo o na ti je ti mu pa pa ko ma wo tu se rara o e le ba te yo te so bu ko te to ku fu direct to re le ba le pa mi o bi le je pe agbe tu mo mi ko la ku ke e ko la pa ti ta baba bi lo ka government re bo ba ta ye wa to yan
0: ko se ko mo de o ye no ko lo yo se ti o ile se hey abala gbe ewo la wa lori otun inu we royin to ni ojobo Thursday ni ikan ni Jordan 105.5 FM e ka ro
12: e ka ro sa
0: mu ko lo wa Mr. Nurudin
12: lati
0: Godo
12: Nurudin aje pa mo mo lo ko le be ni be na da jo pa pa ni ni be na me ka kan be na
0: se
12: pe awon la bi e o ti kon ga o po o ti kon le je gan ni o po le le ti o lo ko gba de gba buru ni
0: o
12: lo pa ri awon lo pa te won wa fe da

0: kíbi lọ kíre wọlé agbára ọlọrun lórílẹèdè nàìjíríà ẹ lọ ẹ káàárọ.
1: Ẹdẹ káàárọ èmi mo pè láti dada mo pè láti àgbàdo ráfò
0: mi. Mr. Dada látàgbàdo ráfò ẹ káàárọ sọ.
1: Ẹ mo fẹ́ sọ nípa ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n dá sílẹ̀ ó dá bẹ́ẹ̀ o ẹtí kọ́ wo dáadáa o rí àwọn èèyàn kan pọ̀ o ṣe láàárọ̀ àwọn ọmọ ẹ̀yìn Jésù Arígúdá sí o.
0: Tọ́ wọ́n ní ọ̀fun wo ìwòrìwò wọn bá dìjọ wò agun náà la ṣe jọ ń gbé yẹ̀wò àwa náà la jọ parunu pọ̀ sọ pé àfẹ ọlọ́pàá ìpínlẹ̀ kájọ wo náà ni yóò gun ẹni tó bá yàn síbẹ̀ kọ́ búra fún wọn wọlé àbíbò náà ni bọ́ọ̀ṣẹ̀ máa ń ṣe ẹ mọ mi ògùn ẹlẹ́kàárọ̀.
1: Ẹ jẹ́ má bínú.
0: Yẹ́sà.
1: Nípa tí ọlọ́pàá ìbílẹ̀ yẹn Akinlọ́lá Akínfàlà látẹ̀bẹ̀sọ.
0: Ok sir.
1: Mo rọ àwọn state assemblies kọ́ máa waste time torí national assembly ti pàṣẹ ìrọ́lẹ̀ tí ṣẹ̀jẹ̀ sí wọn kọ́ máa tún kí ni kó máa sọ pé ìgbà tí wọn bá kà lẹ́ẹ̀mẹ́dọ́gbọ̀n o tó máa gbọ́n oyún sí mẹ́ta oṣù mẹ́rin o ṣé police owó gẹ̀ẹ́jì o ẹ̀jẹ̀ púpọ̀ god bless you.
0: Yes sir, ẹ ṣe gan sir. Gómìnà ni ó mọ yan kọmísánná ọlọ́pàá ní ìpínlẹ̀ rẹ̀.
2: Ọ̀rọ̀ máa tó sọ́ra rẹ̀ ẹ̀yìn àgbà ẹ̀.
0: Àwọn bàbá wa ti wá ń pè wọlé wọn ni kí wọ́n jọ kán má gba àjèjì sínú ọlọ́pàá ìpínlẹ̀ ìwọ tó bá ti ọmọ ìpínlẹ̀ yẹn ni kí wọ́n máa wà nínú iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún. Eléyìí yóò tún jẹ́ kí ètò ààbò tún fẹsẹ̀ múlẹ̀ dáadáa àti ríra wa dáadáa pé Démọ́lá ìwọ ló wà ń bẹ̀ ọ́ dà. Hello. Ẹ káàárọ̀ o. Àgbọ́yìn o. Àgbọ́yìn dáadáa ẹ dákun ẹ má bínú tẹ bá lè pè padà ká tó lọ láàárọ̀ yìí 09060335 ẹ̀lú ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ ẹ̀yí rédíò yín yẹn lọlẹ̀ mọ́. Orúkọ yín àti ibi tí a ti ń pè á sì ń gbọ́ ra wa o. Látò kò fílì ẹ bá ń yí rẹ ọ̀lẹ̀ pátápátá.
3: Ọlọ́run á máa fún yín ṣe.
0: Àmì mọ̀.
3: Kẹ́rì nǹkan tó tún lè ṣe pẹ̀lú ọlọ́pàá ìbílẹ̀ yẹn lèmi fẹ́ sọ̀rọ̀ sí.
0: Ó yà.
3: Kẹ́rì tó bá máa yan ọlọ́pàá ìbílẹ̀.
0: Ìpínlẹ̀ ìpínlẹ̀ kì í ṣe ìbílẹ̀. Ọlọ́pàá ìpínlẹ̀.
3: Kọ́ má lọ mú àwọn àbí ọmọ ọ̀sà. Kẹ́rì àwọn tó bá jẹ́ bí ọmọ oko. Báyọ̀ bí mo pẹ́ ọmọ oko ni wọ́n. Wọ́n máa ní nǹkan ìdánilójú láti fi jà. Onìkan lọ mú. Pẹ̀lú ògo ọlọ́run á yàn fún wa o.
0: Àmì o.
3: Orílẹ̀-èdè ìyá bọ́ lọ́wọ́ ogun pẹ̀lú ògo ọlọ́run.
0: Àmì.
3: Wọ́n ní bí wọ́n ní jáwà náà.
0: Àmì ìyá mi. Ẹ ṣe
3: gan. Iléeṣẹ́ yín á máa tẹ̀síwájú.
0: Àmì o. Dáwọ̀. Yes ma, yes ma. Wọ́n ní kí wọ́n máa lọ kọ́ àwọn kàńdá wọnú wọn o. Hello. Ẹyí rédíò yín lọ lẹ jìnà sí o. Ariwo ń pọ̀.
4: Been this excited. This is
0: never the pe wa wole e jina.
4: This is Jordan.
1: Tori temi fe dasu. Wọ́n ń ṣe ètò security lọ́jọ́ ṣe ètò wọn ní kọ́ máa rìn ní láti aago
0: mẹ́rin títí di aago mẹ́jọ bẹ́ẹ̀ ni.
1: Ọ̀sán kọ́ làwọn tó wá bẹ̀ wá kó èrò kọ́ àwọn ọmọ ọ̀sán kọ́ ni wọ́n wà ní. Wọ́n ìjọba mọ ohun tó yẹ kí wọ́n ṣe wọ́n kà ń pa àlọ́ ni wọ́n dá àwọn èèyàn láàmú ni. Ti dá sọ̀rọ̀ wípé kí ni atẹ́gùn yẹn làwọn òyìnbó fi ń gba èèyàn wọn láhàámọ́. Wọ́n á dá sílẹ̀. Àtọmọ tó wọ́n kó àtàwọn tó kó wọn máa sùn ni kò sí wọn ní ìkankan. Wọ́n á dẹ̀ kó gbogbo wọn. Bó jẹ́ aeroplane yẹn wọ́n ní wọ́n ń rí. Á sọ̀ kalẹ̀ síbẹ̀ bóyá helicopter ni. Á sọ̀ kalẹ̀ síbẹ̀. Á dẹ̀ kó gbogbo wọn wọnú àtúgbé wọn. Á gbé wọn lọ sí tó ti máa separate wọn.

0: fọwọ́ Ọlọ́run láti kọ gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ láti ní ìwé mímọ́ pẹ̀lú àṣẹ tó ń ti àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì àkókò ìgbédìde wòlíì Peter bí Ọládẹjọ Glorious Char iṣẹ́ wo ni Ọlọ́run rẹ̀ yín sí wa lónìí lónìí.
1: O de si Ọlọ́run fanu bá mi ṣe.
2: Akoko iṣẹ́ agbára lọ́dọọdún yẹn tún ti kò. Níbi tí Ọlọ́run ti máa ń tọwọ́ wòlíì rẹ̀. Prophet Peter bí Ọládẹjọ Glorious Char ṣú àwọn òǹdè sílẹ̀. 21 days annual fasting and prayer. Onípojìpò yóò tó jàjàbọ̀ lọ́wọ́ ogun àkórí tí Ọlọ́run fún ìránṣẹ́. Turn my reproach to glory. Sẹ́gun mi dogo. Látọjọ́ Sátidé ọjọ́ kẹfà di ọjọ́ Jímọ̀ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà ni Jésù Olúwa yóò ti máa ṣàtúkọ ìtàn. Ẹni tó bẹ ayé ìjábẹ́sì wò, ó fẹ́ bẹ ayé rẹ wò yí ìtàn rẹ padà. Wáyé fún ọ níbi táyé.

0: sọ́rí bí mo ti ń dàgbà sí tí mo sì ń wo ìrìn àjò mi pẹ̀lú Ọlọ́run, ó ní mo ń rí wípé kò sí ohun tó ṣẹlẹ̀ láyé yìí tó jẹ́ ojú lásán. Ojú tí èmi fi ń wò wípé ẹ̀dá ènìyàn a lè ṣe àṣìṣe, ṣùgbọ́n nígbà tí mo ń dàgbà tí mo bẹ̀rẹ̀ sí ń gbàdúrà, mo rí wípé even àwọn àṣìṣe míì wà tó jẹ́ wípé àti inú ẹ̀mí náà ti pètò ẹ̀ fún ẹ. Àwọn àṣìṣe kan wà tó jẹ́ wípé ọfà ni láti inú ẹ̀mí ni. Àwọn àṣìṣe kan wà tó jẹ́ wípé ẹ̀jẹ̀ ìpele àti ègún ìdílé òun ló fà á téèyàn fi ṣẹ̀ṣẹ̀ gbé. Fún àpẹẹrẹ, Olúwa ní kí n lọ ka ìtàn Saul. Ní ìgbà tí Saul fẹ́ di ọba, ègún àti èpè tó wà nínú ìpele ìran tó ti jáde, ó jẹ́ kí Saul kó ṣìṣe, kó ti ẹsẹ̀ gbé, kó dẹ̀ gbé ìgbésẹ̀ tó jẹ́ pé ó padà pa ayé ẹ̀ lára. Kò sí ohun tó ń ṣẹlẹ̀ sí ọ nínú ayé yìí tó jẹ́ ojú lásán. Ó gbà mí gbọ́, ó wá kò sí ẹ lọ́wọ́, ṣùgbọ́n gbígbà mí gbọ́ yẹn, òun ló máa ràn ẹ́ lọ́wọ́ àti lè gbàgbà yọrí àdúà. Ẹ̀yin aládùà, ẹ súnmọ́ mi lálẹ́ láti alẹ́ àná, òun ni mo ti ń bá ẹ gbàdúà, tí mo sì ń bá ẹ sọ wípé bó o bá rí ogun tó ń jà ọ, bó o bá mọ bó ṣe àdírẹ́sì ẹ, o ò ní bọ́ lọ́wọ́ ogun yẹn. Mo dẹ̀ sọ fún ọ lálẹ́ àná pé ayé mẹ́ta lèmi àti ẹ ń gbé lẹ́ẹ̀kan ṣoṣo. À ń gbé ayé tí a rí ara wa yìí.
1: Instagram Jordan 105 FM Lagos. Listen on the go.
0: Èrò adẹ̀ ń gbé ayé ẹ̀mí. Mo dẹ̀ sọ fún ọ pé gbogbo nǹkan, gbogbo ohun tó bá ń ṣe ẹ́ large percent ẹ̀ kò tí ẹ̀ sí, gbogbo ẹ̀ o ló jẹ́ wípé inú ẹ̀mí òun ló ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni àwọn kan wà tó jẹ́ wípé ó lè rò wípé èrò ẹni, ṣùgbọ́n ó ní mọ̀ pé agbára kan olófà tí ó fi jẹ́ wípé ó ń ro èrò yẹn. Pọ̀ mí dáadáa, jẹ́ ń fi òye yí ọ nípa ti ọ̀rọ̀ Pétérù. Ní ọjọ́ tí Jésù bèrè pé kí lẹ ń pè mí, Pétérù sọ pé ìwọ ni ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Pọ̀ Pétérù ò mọ̀ wípé ohun tó ń tẹ̀lé lẹ́yìn ìgbà yẹn, ọwọ́ Sàtánì ti wà ńbẹ̀. Ǹjẹ́ lálẹ́ yìí, àdúà tí mo fẹ́ bá ẹ gbà òun ni pé gbogbo ibi ó wù kí àlàkọjá ẹ ti sùn wá, kí bàbá mi kó bá mi túká lórúkọ Olúwa. Ẹ gbọ́ eléyìí, lọ́jọ́ tí Jésù fẹ́ rán àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ jáde, kò rán wọn jáde láti lọ wàásù nìkan, ó rán wọn jáde pẹ̀lú agbára. Gbọ́ mi, ó bá ní agbára nínú ayé yìí, àwọn kan wà tó máa borí ẹ ìsìlè. Àdíbi tí agbára dẹ̀ ti bẹ̀rẹ̀, ó ní bí ìṣíníyè. Ẹ̀ka alẹ́, ẹ kú àtàárọ̀, ẹ kú iṣẹ́ òní. Gbọ́ mi o, mo bẹ̀ ọ́ lórúkọ Olúwa. Mo fẹ́ bẹ̀ ọ́ tó bá jẹ́ àbíyamọ. Àjọ ń gbàdúà lọ́la. Olúwa sọ fún mi pé ká fi oṣù keje lé òun Ọlọ́run lọ́wọ́, pé gbogbo ìpinnu tí wọ́n bá ní nínú ẹ̀ fún ayé wa, kóhun Ọlọ́run kó yí dànù. Mọ́mì mi, Olúwa ní ká fi ayé àwọn ọmọ wa lé òun lọ́wọ́, kí ayọ̀ tí òun ṣètò kó ba lè fara wọn nínú ayé àwọn ọmọ wa. Ẹ̀yin mọ̀mọ́ mi, tẹ́ ń gbọ́ mi, ẹjọ́ ẹjẹ́ àjọ gbàdúà ọ̀la ni Friday tó gbẹ̀yìn oṣù kẹfà. Ọ̀la yẹ ọjọ́ àdúà dẹ̀ ni, ọjọ́ àyípadà ni. Ó yẹ ká lè bẹ Ọlọ́run kí Ọlọ́run bá wa yí nǹkan padà. Wòlíì yín ti ń bá yín gbàdúà lálaalẹ́ tó ń fi ìjìnlẹ̀ orú wọn ọ́ náà ló tún ń pè ọ́ lálẹ́ ìwé pé àájọ gbàdúà lálẹ́ yìí, àádẹ́jọ gbàdúà lọ́la. Pọ̀ ohun tí mo bẹnu lé lánàá, ó ní wípé ohun tí òun pe ogun ẹ nínú ayé yìí, òkọ́ ni wọ́n pè é nínú ẹ̀mí. Ó dẹ̀ dìgbà tó bá pè ní nǹkan tó pè é nínú ayé àìrí, ìgbà yẹn ló tó máa ṣẹ́gun ẹ̀. Mo sọ fún ọ pé àwọn kan lè máa ṣẹlẹ̀ sí ọ tó lè pè lórúkọ míì láyé yìí, bíi pé bí ènìyàn ò bá ní owó lọ́wọ́ tàbí ènìyàn lọ yá owó níbìkan, kò wá rí san. Ó lè pè ní gbèsè, ṣùgbọ́n nínú ayé àìrí ìgbèkò ni sà. Mo dẹ̀ fi ẹnu lé ìgbèkò yẹn lánàá, mo fi ẹnu lé ìgbèkò ìnilára. Mo sọ fún ọ wípé kí ènìyàn ṣe ohun tó fẹ́ ṣe ní abẹ́ àṣẹ ẹlòmíì, òun ni wọ́n pè ní ìnilára. Pọ́ eléyìí sà, jẹ́ sọ fún ọ ìgbèkù kì í ṣe tó dá ẹ dúró ṣùgbọ́n ohun tó di ohun rere mọ́ ọ nínú òun ni wọ́n gbè ní ìgbèkù oríjìnà ẹ òun ni wọ́n mú ní ìgbèkù tàbí kí n sọ wípé èrò rere tó wà nínú ẹ àbárere tó wà nínú ẹ àbárere tó wà nínú ẹ lórí ọmọ òun ni wọ́n mú ní ìgbèkù pé kò ní ṣe òun ni wọ́n kọ̀ǹtrò gbọ́ mi dáadáa lálẹ́ yìí ó mọ nǹkan tó yẹ kó o ṣe ṣùgbọ́n ohun tó fi máa ṣe kò dẹ̀ sí lọ́wọ́ ẹ kò sí nǹkan tó lè ṣe ju wípé kó o tọ ẹni tó ní lọ nǹkan pè ní ìgbèkù nìyẹn sà ó lọ gba nǹkan tí ẹlòmíín ní láti mú àlá ẹsẹ ó náà pè ní ìgbèkù ó ní òmìnira ní tiẹ ó ní òmìnira ara ẹ ọyá wa máa ṣàmì ìgbèkù tó sọ ọ di onígbèsè olúwa já lára ẹ lórúkọ olúwa ọlọrun àwọn ọmọ ogun mo fẹnu le lana pé ìgbèkù oríṣi mẹta ló lágbára gan ìgbèkù aninilára ò ní pé gbogbo ayé lórí pé ò ń gbé ayé ṣùgbọ́n ìwọ ló mọ nǹkan tó ń fojú kó níbi tí àwọn ènìyàn mi ò lè rí ìwọ nìkan o ló ń dá nìkan gbin lábẹ́ ìgbèkù ẹ wọ́n rí pé ṣọ́ọ̀bù ẹ kún ṣùgbọ́n ìwọ mọ̀ wípé average ohun tó wà ní ṣọ́ọ̀bù yẹn gbèsè ni wọ́n rí pé ò ń tajà ṣùgbọ́n ìwọ ló mọ̀ wípé owó loan tó fún fi ń tajà ìwọ ló mọ tó ń lé ọ ìwọ ló mọ bí tó wọ ìwọ ló dẹ̀ mọ ẹ̀sìn tó ń ṣe àwọn tó rí ẹ kódà dé ọ̀dọ̀ àwa pásọ̀ la rí ẹ pé olówó lọ́wọ́ àwọn tó rí ẹ wọ́n rò wípé bẹ́ẹ̀ láyé rọ̀ ẹ lọ́rùn tó ìwọ nìkan ló mọ̀ bẹ́ẹ̀ ni bí àwọn mẹ́sẹ̀lì sì gbé nìyẹn bíbélì wípé wọ́n gbin lábẹ́ ìṣirò wọn wọ́n lè sọ̀rọ̀ gbígbe ni wọ́n gbin ìwọ náà ń gbin lábẹ́ ìṣirò gbèsè ìwọ náà ń gbin lábẹ́ ìṣirò ẹkú àdáso nínú ìgbéyàwó ìwọ náà ń gbin nínú àìrí ìrànlọ́wọ́ ènìyàn tàbí àìrí ìrànlọ́wọ́ ó wá mọ̀ pé ọwọ́ ìgbèkùn nìyẹn sà ìdè tó mú ọ ní ìgbèkùn tó jẹ́ kó má lè rí ẹni ràn ẹ́ lọ́wọ́ ìdè yẹn já lórúkọ olúwa bẹ́ẹ̀ ni sà àwọn ọmọ ìyá rò wípé ó rọ̀ ọ́ lọ́rùn ni wọ́n mọ̀ wípé agbára káká ló fi ń gbé ayé ìgbèkùn amúnisìn ó ló mú kénìyàn máa gbé ayé.

0: ẹjọ́ máa kí ẹgbẹ́ kú dédé àkókò yìí gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ ìkànnì yẹn tún kàbọ̀ sórí ètò àṣẹṣe lórí rédíò ètò tá a gbé kalẹ̀ fún ìbùkún ìgbédìde ètò tá a fi rántí gbogbo ìgbà pé pẹ̀lú ọlọ́run ohun gbogbo ni ṣíṣe mọ́lára sọ fún yín pé wòlíì àgbáyé ni tiwa níkalẹ̀ nu stúdíò pẹ̀lú wa láàárọ̀ tòní lákòókò yìí bàbá wa prophet Dr. MS Fabiyi, Baba Possibility. Baba, esure fun Allah.
1: Je ko ba Jesus Christ only my care. Allah anu julo.
2: The most blessed.
1: Eni to gbo mi yi. Baba, ma jo jade le ku lowo. Ma je jade larun lowo. Gbogbo awon ta ra ni Oluwa tu won lara. Awon ti le kun ti mo, Oluwa se le kun fun. Awon to ju pon lowo lowo, Oluwa kai ponju yan kuro. Awon ti ati gba ohun ton ni lowo won ton do ni gbese, Oluwa jo njere. Gbogbo awon ti aisan de mole, Oluwa wo won san. Awon ti ofa wa lara won, Oluwa ti ofa ja. Ashiri yo ni tu okan ya de bale
0: amen
1: elu yo
0: amen
1: e mo se o
0: ta
1: di shalai
0: amen
1: ori bo de se be in Jesus name
2: amen
0: baba eni lojo Thursday kina kore o te be
1: oru ka mi ni prophet MS Fabiola
2: celestia
1: chukwuazu ki mo la ka ti da e na so lori igbagbo
2: we
1: beru ori kokanla
2: ese
1: kini ati keji
2: verse
1: 1 ije
3: igbagbo ni dani loju
1: igbagbo ni dani loju
3: ohun ti
1: areti
3: ijeri ohun ti akori
1: ijeri ohun ti akori
3: ninu
1: re ni awon alagba ti ni eri re igbagbo ni ohun ti a ori
2: faith is what we
1: ni gbagbo ko ma sele
2: igbagbo
1: ohun ti o ti sele
2: faith is what
1: ti a so ko ma sele
2: to de sele
1: iyan lo fiyan ni eri
2: pe
1: olorun wa laye
2: God is real
1: igbagbe ohun ti a ro ko ma sele ti o sele
2: and faith is what believe
1: igbagbe ma ba igbagbo je
2: forgetful can destroy
1: I need gbagbo ama ba igbagbo je
2: lack of faith can destroy
1: igbagbo ama ji ohun to ku di
2: faith resurrect something
1: igbagbo ama gbe ni ti bi ti eyan ro pe yan le
2: di faith can take you where you least expect it
1: so ninu igbagbo yi
2: in this faith
1: igbagbo ama so dalagbara
2: yes to become powerful
3: nipa igbagbo ni a mo pe a ti da aye nipa
1: oro nipa igbagbo lati mo pa de aye ki so ohun to han si gbogbo
3: eniyan
1: la fi dahun ta nri
3: nipa igbagbo ni abeli
1: ni gbagbo nipa igbagbo ni abel ti ru ebo ti o fi sanju ti keni lo
3: nipa eyi ti a jeri re pe olododo ni olosin jeri ebun re ati nipa re na bi o ti ku ni o n fohun sibe nipa igbagbo ni a se noku nipo pada ki o ma se ri iku a ko si ri tẹjọ ọlọrun sí nípò padà nítorí ṣáájú ìṣípò padà rẹ a jẹ ìrísí pé òwò ọlọrun ṣùgbọn láìsí ìgbàgbọ kò ṣeéṣe láti wù ú nítorí ẹni tó bá ń tọ ọlọrun wá kò lè ṣa ìgbàgbọ pé ó ń bẹ
1: ẹni tó bá máa rìn nínú ìgbàgbọ
2: kò
1: ní ṣiyèméjì
2: will not doubt
1: ṣiṣe ìmẹjì a máa ba ìgbàgbọ jẹ
2: doubting can destroy one's faith
1: ìgbàgbọ lè fúnyàn lóhun
2: tó faith can give you what you need to
1: nípa ìgbàgbọ ni anna fi gbọmọ lọdọ ọlọrun
2: I now receive
1: kò rí ọlọrun sójú
2: but
1: tó ń gbọ ọlọrun sọrọ bẹni tó rí sójú ohun tó dẹ sọ ó dẹ rí gbà
2: tó
1: rọlọrun wà níbi gbogbo àìgbàgbọ a máa ba ìgbàgbọ jẹ ó dára tí èèyàn bá lè ní ìgbàgbọ ó máa ń jẹ kí èèyàn tẹsíwájú ìgbàgbọ ni pé màá náwó mo náwó ìgbàgbọ ni mo lọ láyọ mo bò láyọ mo lọ láyọ mo bò láyọ ìgbàgbọ ni kú kì í ṣe tèmi nípa ìgbàgbọ ni Hezekiah fi bọ́ ọlọ́run sọ̀rọ̀ kò rí ọlọ́run sójú ẹni tọ́lọ́run rántí lọ ọlọ́run dẹ̀ gbọ́ ọlọ́run dẹ̀ sọ fún ẹni tó rán pé tún padà lọ sọ Hezekiah mo fọ ọdún kan ọdún ẹ nípa ìgbàgbọ ìgbàgbọ ni òkun fi pínyà sí méjì nípa ìgbàgbọ ni jordan fi bì sẹyìn nípa ìgbàgbọ ni jericho fi wó palẹ nípa ìgbàgbọ ni sarah fi dọlọmọ gbogbo ẹni tó bá máa tẹ lọlọrun lẹyìn wọn gbọdọ jẹ onígbàgbọ tòótọ kí la fi mọ onígbàgbọ nìdán ó pẹrẹ lónígbàgbọ ò nìdán o ìgbàgbọ rẹ ò sì jìnnà ìgbàgbọ máa ń jẹ kéèyàn rí ìdánwò kọjá ó lè máa láwọn kóhun kọjá nísìn ìgbàgbọ rẹ gbọdọ sọ fún ẹ kó máa borí ó dẹ gbọdọ borí ó ní bá kú
0: amen
1: o ni ba lo
0: amen
1: yen we matthew orikerin lesson 25 to 30 matthew 14 25 30
4: nigba to di isokerin oru
1: nigba to di isokerin oru
4: jesu to won lo
1: jesu to won lo
4: orin lori okun
1: orin lori okun
4: nigba ti awon omo eyin re
1: nigba ti awon omo eyin re
4: orin lori okun
1: won wa ri
4: eru ba won
1: won pe ni win ni bi kan awon kan pe losha awon kan wo pe boya pe nkan kan ni.
2: Yes, is something.
4: Won fi iberu ki gbe soke.
1: Won ki gbe soke.
4: Sugbon loju kan na ni Jesu wi fun won
1: pe. Jesu fun won pe.
4: E tuju ka.
1: Toro me ro kan ni e tuju ka. E mi ni ki se win. E ma beru.
4: Peter si da lohun wi
1: pe. Peteru wa so wi pe. To ba je pe wo ni.
2: If you are the one.
1: Pa se ki ma bo. Peteru de rin lo lori
2: omi.
1: O ti rin lo.
2: While he was walking on the water.
1: O wa
2: boju
1: e.
2: And he looked back.
1: O wo bi to ti n bo.
2: He looked back. Was afraid.
1: O de be si ri.
2: And was sad to see.
1: O de ni bi ti gbagbo re gbede.
2: And when the faith
1: to Jesus.
2: Called Jesus.
1: Jesus wa kan lo.
2: Jesus touched him.
1: O si fa so.
2: And lifted him up.
1: Mama.
2: Mommy.
1: Mi mo bi ti gbagbo re.
2: I don't know where your faith is.
1: Jesus ni ko ma.
2: Jesus Christ, you have to follow.
1: Mi mo bi ti gbagbo re.
2: I don't know where you are going.
1: Lord of marriage,
2: Lord
1: of business,
2: Lord of la koja re. Ma pe Jesu.
1: O
2: ni ri.
1: O ni ri.
0: Amen.
1: O ni wole.
0: Amen.
1: O ni ba.
0: Amen.
1: O ni ba lo. Okan ya pale. Yen ni Matthew 21:22.
2: Matthew 21:22.
1: O nko te ba nbere pelu igbagbo. E gbagbo pe ti ri gba.
2: Believe that I have received.
1: To ba ti gbagbo.
2: You don't believe.
1: Nkan ma baje o.
2: Something will get.
1: Nkan de ni baje fun e. Yen ni Rome ori kejo 25.
4: Sugbon.
1: Bi
4: a ba reti eyi.
1: Ba ba reti ohun ti a wa ko ri.
4: Nje a wa.
1: A ma fi suru dro de. Bo ba wa reti nkan lo
2: do.
1: Si o ba ti sele
2: bi ise
1: bi oko bi omo bi rajo kere bi alaafia ninu emi ati ninu ara
2: suru lo ma bi lode. You have to wait patiently.
1: Mas je ki oro ti o da.
2: Don't allow bad utterances
1: to come
2: forth of you.
1: Mo de gbadura.
2: I pray.
1: Igbagbo pelu suru e.
2: Faith with your patience.
1: O de ma mu e lara
0: de. Amen Jesus.
1: Iyan ni iwe o iwe Matthew ori kejo ese 15:13.
3: O si fi owo ba ni owo.
1: O fowo ba lowo.
3: Iba si fi
1: e ba fi sile
2: was he
1: ill. E ni pe igbagbo eni pe ti ma fo kan Jesu bo le fo kan
2: the moment
1: I saw to ara re jade
2: the sickness come out.
1: Iyan ni ko mo wi pe
2: for you to know that
1: le Jesu
2: after Jesus
1: o si nkan kan
2: no all thing
1: that is what you dey say
3: won si di do si se iranje fun won.
1: Yes,
3: nigba ti o si di asale
1: eh
3: won bi opolopo
1: won wa gbo opolopo alaisan wa ati alebi esu Jesus fi ase le won jade pelu gbagbo tawon eniyan ni to mi joko si odo re lai logun ton se won ide lo mo ti wa nuwe Genesis 22 number 1 ni igbagbo yen ni Abraham fi
2: Isaac
1: lati fi rupo
2: use
1: Isaac e yo kon laye lorun
2: pelu
1: gbagbo o so fomo re pe Oluwa yo pese Olorun de pese lo to Olorun pese Olorun de da ma je fun Abraham nipa aye raye. Mo wa ninu we awon ba ikeji
2: second king
1: ori kefa ese kefa
2: chapter 6 verse 6
3: Olorun si pe ni bo ni o bo si
1: pelu igbagbo a mo woli ngegi lowo
2: sons of prophet of
1: ese karun so pe igi ake kan igi igi yo so mi o de paro pe ye atoro re ni o
2: eyan
1: Olorun bere pe ake to yo mbo lo bo so ni bi ni o ni ko lo gegi wa o de gegi yen o de so so mi ake de yo so ki pada igi wole igbagbo ni sori ko si ohun ti igbagbo le se.
2: There's nothing faith.
1: O ni se pele n to melo
2: igbagbo. Because of the person I want to exercise.
1: Igbagbo pelu iye meji.
2: Faith without.
1: Oku igbagbo ni.
2: Is a dead faith.
1: Mo de gbadura fun.
2: I pray for you.
1: O ni se lasan.
2: You will not be in
1: vain. Okan re abale o.
2: You are rest of mind.
1: Wa mo se.
2: You don't have to go.
1: O ni da lai ni.
2: You will not lie.
1: Oluwa ji igbagbo mi
2: dide. Father, I want you to.
1: Ohun to ti ku ninu igbagbo mi. Oluwa ji de. Isoro to fe ba igbagbo mi je. Oluwa ti ja.
3: Ola ji igbagbo mi
0: je.
3: Ola ji igbagbo mi je.
0: Ola
3: ji jade ni jade ni jade ni jade ni jade ni jade.
1: Alagbara to wi pe nibo ni won gbe gba. Alagbara to wi pe nibo ni won gbe gba. Alagbara to wi pe nibo ni won gbe gba. Tori mo ni baba o alagbara da keje. E gbadura yi. Ogun to be bori mi e ma je rin mo. Ogun to be ba igbagbo mi je ma je rin mo. Ogun to be gboni di ogba ogba ya gba se lowo mi e ma je rin mo. Ogun to be gbo nje lenu mi e ma je rin mo. Mo sure fun enikan
2: o nini
1: le pa nu ma si fun e wa ri Jesu ninu aye re igbagbo re tin wole igbagbo re ma dide ise re tin ku lo ise re ma dide irin ajo re ma di e won ni fi e bu olorun ose to ku ko pari yi erin lo ba fi rin o ni se lasan in Jesus name
2: amen.
0: Igbagbo lohun ti baba wa fi n ba wa soro. Baba eni pe eni to ba ni suru ati igbagbo wu won na lo njogun ogun Olorun ona ola le gbegba suru ati igbagbo so je nkan to papo mora won.
1: suru ati igbagbo omo iya ni won te yan ba ni igbagbo ti o ba ni suru igbagbo ma so
2: the same thing if
1: you ba wa ni igbagbo ti o ba tun ni suru igbagbo ma so ti o ba ni suru ti o ba ni igbagbo mejeji sira won
2: ikan na the two work together
1: ati suru ati igbagbo omo iya ni won te yan ba ti wa ni mejeji
2: if you don't have the two
1: igbagbo yan le wulo
2: the faith is useless
0: enu ba ti ni igbagbo dandan ni ko tun nu
1: en to ba de ni suru ko
2: this ever have patience must have
0: other issue e ja doke lo
5: ni ti ara ni mo ni o gbe ara ko ti wa ni airport number 1 láti bí 3 years náà ni mo ti dàyàtọ̀ kan yẹn láti bí 3 years mi ò lé fún ọ̀sẹ̀jú kan pẹ̀lú gbogbo àwọn ẹni but láti ìgbà tí mo ti lórí tí mo ti wá lórí ìjọ yìí mo ti ń sùn yàtọ̀ sí tẹ́lẹ̀ nílá yẹn mo ti dúpẹ́ lọ́pọ̀lọpọ̀
6: lọ
5: àdámẹ̀lẹ̀ láì
6: nọ́mbà lọ́wọ́ yìí
5: so ọlọ́run fàyè gbà wọ́n
6: èrò lẹ̀ náà
5: mo pariwalẹ̀ nígbà ta
6: mi ò mú ṣẹ́
1: ẹ̀rí àwọn èèyàn ti gbọ́ yẹn ti ẹ̀ náà dẹ̀
2: bàjẹ́
1: ní ọ̀la
2: friday
1: a wà ní ṣòmìnir olùjọba ní command gbogbo èèyàn ni mo pè atago mẹ́fà ní ká ti máa dé torí ìwé àtàwọn iṣẹ́ ìwé ètò wà lọ́fẹ̀ẹ́ adẹ̀nu tá ń gbà lọ lé ní ìdájí yẹn náà ká máa lọ lọ lórí gbogbo àwọn tí ọ̀nà dí mọ́tà
2: rárá ní ti dúpọ̀
1: wọ́n gbọ́dọ̀ ní ẹ̀
2: ọdún
1: ti dá sí méjì
2: báyìí
1: a gbọ́dọ̀ dá ayé rẹ̀ padà sí bó ṣe wù àìsàn gbọ́dọ̀ jáde
2: general
1: program ni program tàbí ṣe oníṣe pẹ̀lú aláìmọ̀yà ṣùgbọ́n ní alẹ́ yìí
2: o
1: a wà ní atọ̀ bẹ̀rẹ̀ níwájú gbòòrò ìdúrókọ̀ express road yẹn ni ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ la fẹ́ ṣe ìwẹ́ wà láti aago mẹ́fà
2: márùn-ún
1: a dẹ̀ ní àwọn iṣẹ́ tá a máa ṣe
2: tá a máa pẹ́ fún wa lọ́fẹ̀ẹ́
1: má gbà fún ìṣòro rẹ ìgbàgbọ́ kún ìgbàgbọ́ rẹ ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀ àánú á dẹ̀ dìde ní èyí tọ́ọ̀sì a wà ní ìkòròdú lẹ́gbẹ̀ẹ́ tẹkíníkà láàárọ̀ yàgò mẹ́sàn-án àárọ̀ yìí ẹnìgbà tó bá wà ní kòròdú bóyá èbúté ló wà bóyá ò wà ní gáréèjì ni tàbí kòròdú rana bout ibikíbi tó wà ní
2: kòròdú
1: sọ pé tẹkíníkà
2: ló ẹgbẹ́
1: tẹkíníkà ní chọ́ọ̀chì wà
2: ní òkè ọ̀tá ọ̀nà
1: ẹlẹgbẹ́ àìtí ń ṣe ìtamàgà wọlé ó lè gòkè ọ̀tá ọ̀nà wọlé ní a ní bàbá yóò dára fún wa ọkàn wa dẹ̀ balẹ̀ àná nìyí ìgbàgbọ́ máa kórè wọlé fún ẹ mo retí ẹ ní friday ní ọ̀la ní olú ìjọwà ní kọ́má ìkọ́là ròdù yẹn ni gbogbo ẹ̀ tẹ́ wà ní agbègbè abẹ́sán
2: ẹ̀yìn
1: tẹ́ wà ní bàrúwà
2: ìṣẹ́fún
1: ìgọ́dọ̀
2: ìyanọba
1: gbogbo ibikíbi tó bá yí wa ká ní ẹgbẹ́dà kún ọjọ́ gbogbo ẹ̀ kọ́là tó ṣojú kẹjà mùsìn gbogbo ẹ̀yìn tí ẹ wà ní ìtí ń ṣe àgbàdo crossing ẹ̀yìn tẹ́ wà lálákòókò alágbàdo gbogbo ẹyin tí ẹ wà ní gbogbo alákọ̀ọ́ ẹjọ́ yìí wá
2: yóò dára
1: fún yín. ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091-26-26-28-28-82-82-16-16 ẹ pè níbẹ̀ yẹn whatsapp nìyẹn pẹ̀lú
0: voice or text. whatsapp ẹ lè fi ohun ránṣẹ́ fọ́ọ̀n tó bá fẹ́ pè yín kọ́ ẹ̀rọ
1: ẹ̀rọ kejì òun ni 080-50-50-27-26-26-21-21 ẹ̀rọ ìkẹta
0: tẹ́lẹ̀ pé
1: bàbá sí
0: 070-69-69-94-99-92
1: pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ àdẹ̀lá ilẹ̀kùn àṣì
0: òun
1: ni echo bank 38-12-15-68-43-38-12-15-68-43 báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account ó máa gbé orúkọ church jáde talákọ̀ọ́kọ́ yẹn ni fábíyì michael osoji eléyìí fidelity bank ni ó máa gbé celestial church of christ oyiki mọ́lẹ̀ ayọ̀ parish òun ni 411-01-01-89-25-252 411-01-89-25-252 kò sí ohun tó ṣe tó gbé o nítorí joe 41-11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe fún padà nígbà tí psalm 50 number 5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu nígbà tí number 14 máa sọ̀rọ̀ ó ní irú ọbọ pẹ́ sí ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ fún ọ̀gá ògo miyẹn mo fi nídìí ọpẹ yín ọrẹ yín ìdámẹwàá yín ẹ fẹràn pàdé yìí lọwọ yóò dára fún yín ọkàn yín á dẹ balẹ.
0: dára fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn ìpàdé yìí lọ́wọ́ abẹ ní ìbéèrè tẹ́ ẹ fẹ́ bá wòlíì sọ̀rọ̀ ẹ̀rọ tẹ́ ẹ lè pé wòlíì sí náà lẹ ti gbọ́ yẹn.
1: àwọn akànnì ọmọ ẹlẹtìgbọ ẹ kò sí ọdún dàbí kẹ
2: sọpọtì
1: ọlọrun
7: adé sọpọtì ayé òní pàpàrọ̀ ọgbọ̀n.
6: Celestial Church of Christ, Okiki Imale Ayo Cathedral 1, Tokale 7, Okiki Imale Street behind Command Grammar School, Ikola Agodo Ipaja Leko, bi awon pade adura ati isin ojo Sunday se lorde o, gbogbo ojo Wednesday lososẹ ni pade half possibility, laago meso wuro da go kan san, ojo Friday keji lososu ni so oru ma nwaye, laago mewa le, esin ojo osin mi ma nbere laago mewa wuro da go meji abosan, ewe, ni CCC, Okiki

0: Somebody shout hallelujah.
1: Hallelujah.
0: Somebody shout hallelujah.
2: Hallelujah.
0: Gbogbo ọmọ Ọlọ́run, anywhere you are hearing me from, come on, shout a loud hallelujah.
2: Hallelujah.
0: Orúkọ mi ni Wòlíì Ọláníwájú Bankole, Àrólé Ọbádáre ní gbogbo àgbáyé. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi ní orí rédíò, níbikíbi ní gbogbo àgbáyé, lórí Zoom, anywhere tó gbogbo ti máa gbọ́ mi. Lónìí ní orúkọ tó ju gbogbo orúkọ lọ, orúkọ àwọn ọmọ ogun Ọlọ́run àwọn Wòlíì, ó ní kí n sọ fún ọ wípé ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun, gbogbo tí ayé gbà lọ́wọ́ ẹ, ó yá gbà padà. Lórúkọ Jésù, ohun tí ayé gbà lọ́wọ́ ẹ, ó yá gbà padà. Ohun tí ayé gbà lọ́wọ́ ẹ lórúkọ Jésù, ó yá gbà padà. Ohun tí ayé gbà lọ́wọ́ ẹ lórúkọ Jésù, ó yá gbà padà. Ohun tí ayé gbà lọ́wọ́ ẹ lórúkọ Jésù, ó yá gbà padà. Psalm 34 verse 4. Ó ní èmi ti wá Olúwa, ó gbọ́ mi, ó sì gbà mí kúrò ní gbogbo àwọn ẹ̀rù mi. Ó ń gbọ́ mi lónìí láti inú ìjọ Christ World Gospel Ministry. Mo fẹ́ bá ọ sọ̀rọ̀ ṣókí ká tó bẹ̀rẹ̀ sí gbàdúà. Ibikíbi tó bá ti ń gbọ́ mi nísìnyìí kárí gbogbo platform. Gbọ́ mi, ó ní Olúwa rán ọ̀rọ̀ rẹ̀, ó sì gbà wọ́ kúrò ní gbogbo ìparun gbogbo. Torí náà, tá a bá sọ nípa ìtúsílẹ̀, tá a bá sọ nípa ìwòsàn, tá a bá sọ nípa ìgbédìde, ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀. Ìwé Jọ́hánù orí kìíní ẹsẹ̀ kìíní, ó ní àtẹ̀tẹ̀ kọ́ṣẹ́ ní ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Níbikíbi tó ti ń gbọ́ mi lónìí lórúkọ Jésù, lọ́wọ́ àwọn fàájú nílọ tí a ti rán sí àyànmọ́ rẹ, Olúwa tú ọ sílẹ̀ lónìí. Olúwa tú ọ sílẹ̀ lónìí. Olúwa tú ọ sílẹ̀ lónìí. Nínú ọwọ́ ọfà àwọn ajúnilọ, Olúwa tú ọ sílẹ̀ lónìí. Ìjọba wà ní Bakare Street, ní Dimu, Ìṣẹ́rí Bakare Street, lẹ́gbẹ̀ẹ́ Jonathan Estate. Ẹ gbọ́ gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi lónìí, mi ò mọ nǹkan tó ń wá o, mi ò mọ tó ń gbọ́ Ọlọ́run gbọ́ fún o, mi ò mọ tó ń là kọjá tó ò lè sọ fẹ́nikẹ́ni o. Ṣùgbọ́n lónìí Olúwa rán mi sí ọ, ọkùnrin ni ó ni, ọmọdé ni ó ni, àgbà ni ó ni, ọkùnrin ni ó ni, ọpọ́ ti ò kí ipò ni, ó kàwé ni, ó kàwé ni. Ohun tó bá ti mú ọgbọ́n ohùn mi láàárọ̀ yìí, ó túmọ̀ sí wípé Olúwa ti dé láti yí ayé rẹ padà. Ohun tó mú ọgbọ́n ohùn mi lọ́sàn-án yìí, ohun tó mú ẹgbọ́n ohùn mi lálẹ́ níbikíbi tó ti ń gbọ́ mi, ó túmọ̀ sí pé ìyípadà ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ. Bí Olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ wà, lórúkọ Jésù, a tú ọ sílẹ̀. Ẹgbọ́n Bíbélì sọ nípa ẹ̀rù, bàbá sọ nípa ẹ̀rù, ohun tó burú jù láyé ni ẹ̀rù. Ọ̀kan nínú tí Jésù ń wá láti wá ṣe fún wa láti mú ẹ̀rù kúrò, òun ni kí àkọ́kọ́, ó mú ẹ̀rù kúrò. Torí ẹ̀rù wípé màá kú, ẹ̀rù wípé ọ̀tá pa mí, ẹ̀rù wípé ogun ayé borí mi, ẹ̀rù wípé mi ò ní lọ́nà gbégbà, ẹ̀rù wípé mo jẹ gbèsè, ẹ̀rù lóríṣiríṣi. Oníkálukú ló ní ẹ̀rù tiẹ̀, oníkálukú ló ní wọ́ọ̀rì sí tiẹ̀, oníkálukú ló mọ nǹkan tó ń là kọjá. Ẹni mí gan kò ní nǹkan tó ń là kọjá, a kò máa dédé bẹ̀rù. Ẹni mí ẹ̀rù ti dàbí ogun fún ayé ẹ̀, ẹni mí ẹ̀rù ti dàbí ẹ̀rù, ẹ̀rù ti di, ó ti di bọ́ọ̀dì fún ayé ẹ̀. Ohun kékeré àti bẹ̀rù, báyọ̀ sá kọjá àti bẹ̀rù, bí òjò rọ̀ jù àti bẹ̀rù. Ẹni mí ẹ̀rù ti di ogun fún, torí pé ẹ̀rù fún ara rẹ̀ ogun ni. Ibikíbi tó ti ń bọ́ mi lónìí, àsọtẹ́lẹ̀ jáde lórúkọ Jésù ti Násárẹ́tì. Níbikíbi tó ti ń gbọ́ mi lálẹ́ yìí, mo sọ̀rọ̀ bí Àrólé, mo sọ̀rọ̀ bí Wòlíì, mo sọ wípé tó bá ṣàmì ogun ayé ẹ̀ṣẹ́. Irú àmì wo lélẹ̀, mo lọ́gun ayé ẹ̀ṣẹ́. Mo lọ́gun ayé ẹ̀ṣẹ́. Number 2, Olúwa kì í ṣe ogun lábọ̀, Ọlọ́run máa ń ṣe ogun tán ni. Ọlọ́run bíbélì sọ pé púpọ̀ ni ìpọ́njú àwọn olódodo, ó ló sì gbà wọ́n nínú gbogbo rẹ̀. Kò sọ pé ó gbà wọ́n dé half, kò ló gbà wọ́n débì kò ṣíwọ́. No, ó mú ẹ̀rù wọn kúrò. Ó ń gbọ́ mi nísìnyí, ó ń bẹ̀rù àti lọ́kọ́, ó ń bẹ̀rù àti kọ́lé, ó ń bẹ̀rù àti ralé, ó ń bẹ̀rù gbogbo bísínẹ̀sì tó bẹ̀rẹ̀. Ó ti kówó sí ìkẹ́kọ̀ọ́ jáde ńbẹ, ó ti wo wájú, ó ti wẹ̀yìn, ó ti sunkún. Àwọn èèyàn ti dá ẹlájọ owó pọ̀, ti fowó rẹ̀ lọ́wọ́, fowó ìṣe bísínẹ̀sì, òfìṣẹ́ bísínẹ̀sì, ìgbèsè ló mú bọ̀ ńbẹ. ofoko akoko ofa kejo ofa keta omo baba meta omo meta ki se ko wu ebe lati tebe koko work na ni awon fe won ti wa di ero si ero kan pe se mo ti le try something new sha to yi pe o ti sakoko o ti fail o ti se kejo o ti fail o ti se keta o ti fail eru wa n ba gbo oro oluwa lati enu mi o ni ohun ni oluwa o ni nigba ti ohun wa oluwa o no mu eru ohun kuro nibi kibi to tin bo mi ohun wa oluwa lowo lowo bayi ni o o to ba mu ko gbohun mi loni o tumo si pe olorun ti de lati yi aye re pada oluwa ti de lati yi ipin re pada oluwa ti de lati gbe ori e soke asiko ti to ni o le ma ni baba aniyewo le ti mo ti wo lori facebook mo ti wo lori instagram ti mo ti wo lori youtube ti mo ti wo lori radio mo gbe lori tv aha mo ti wo lori zoom mo ti wo lori kinika o nto ni ti asiko eyan ba ti de o to ma sonu iwa ko wa la nwa and your king relax nigba ti le olorun o ba ti ise mo le so fun pipo ni e dide to imole eni to ba joko ki to imole eni to ba dide na lo to imole o le ma wo mi ke ipo ni woli ti nsoro ase mo bi so to ni ranse olorun ni mi emi mo fun gba mi nisisin gbogbo gbese lo ti je o ti wo ba ju owo elege ori so owo kan o te wo ba mo ti fe si oro mi awon ko mo ti di eru si olaya baba mi ni ki so fun pe o yo mu gbogbo eru re kuro loni ki na won eru re gan loruko Jesu eru ko ri aya re lo ni amen nibi kibi to ba wa mo ni eru ko ri aya re amen awon eru mi ori je awon eru aini mo ni eru ko ri aya re amen eni mi o to n ba leru ni oro mo e eni mi o to n ba leru loro oko e oko eni mi ki wole o ti 12 o'clock ati yo 12 lo ma n de ati yo to bo pe ba tin jade a ma gba du oro ojo ko de layo je ko de la to ba du sora pe a olowo ori mi o pe ko to de igbadu ni eyan mo na se n gbo mi
1: yes sir
0: to ba ti wo to ko ba so ba so ka pe oko mi o ma pe ko to de loni ani abo ya were ni igbadu lo ma fun so o to ti wo lo n gbe ninu eru pelu oko to fi ayo fe ni bere oko ti yo fa yo fe ni bere se ko to dari ko to di eru se ni ko ti di ogun ni e so ni mi ki ko ti n gbo mi nisinisin mama yi ati iya yi ati baba yi ati omo odo to n gbo mi ile ri n be fun igi ti a ge ni ori baba to se kon ni e o ni ti oluwa ba le se awon ti ko ni emi ni oso o ni mele mele ni emi n ta se ni oso ni pogo re mo pase sun aye e loni loruko jesu declarative mo so pelu ase mo so pelu ase ti n be ninu oruko jesu mo fe ko meditate lori oro ye psalm 34 ye verse 4 ye o ni emi wo oluwa o si gbo mi eyan mo mi se ni kan wa to wo oluwa to lorun o gbo sẹni kan wà tó wọ ọlọ́ọ̀tọ́ náà tó pé mi ò rí sẹni kan wà tó wọ ọlọ́ọ̀tọ́ náà tó pé òráyè tiẹ̀ torí pé owó ọlọ́run lónìí ó gbóhun ìránṣẹ́ rẹ̀ ó jẹ́ àmì wípé àsìkò ìdápadà rẹ̀ ti tó bá ṣe àmì adáògbò rẹ̀ padà adáògbò rẹ̀ padà adáògbò rẹ̀ padà adáògbò rẹ̀ padà adáògbò rẹ̀ padà adápadà adápadà adápadà gbà gbà gbà gbà tó ń gbà lọ́wọ́ ẹ̀ gbà padà gbà padà gbà padà gbà padà lóko jésù bàbá o bàbá mi jésù gbà padà gbà padà gbà padà gbà padà lóko jésù já. Ọ̀pọ̀ àwọn alágbára sọ ogó dànù ó di ẹrù fún wọn. Ọ̀pọ̀ àwọn ọmọ ológo wọn lògo oríṣiríṣi ògo sọnù ó di ẹrù fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bẹ̀rẹ̀ dáadáa ó dárí ọ̀nà ọ̀tá kọlù wọn nǹkan sọnù ó di ẹrù fún wọn. Tó bá ti rí ẹni tó ṣòyí rẹ̀ àwọn á já pé báwo ló lè ṣe ṣe tóbi débi tó wà yìí tó ní àwọn náà sa eré ìje níbẹ̀rẹ̀ ayé wọn ṣùgbọ́n ọ̀tá kọlù wọn bàtí ọ̀tá kọlù wọn ó di ẹ̀rù sí wọn láyà tó bá rí ògo báyìí wọ́n á máa bẹ̀rù pé ṣé mo lè ṣe léyìí mọ́ṣá ó sì lè ṣe àti ó sì lè tayọ bàtá yìí ó sì lè tayọ ọ̀nà àbáyọ ń bẹ fún ọ bíbélì wípé ìrètí ń bẹ fún igi tí a gé ní oríṣẹ ohun tó bá gbúrò omi yóò yọ jáde òun gbọ́ mi báyìí lẹ́ni platform kókò ti máa gbọ́ mi lórúkọ jésù tẹ násàrẹ́tẹ̀ ẹni tí mò ń wàá sùn rẹ̀ láti ọmọ ọdún mẹ́jọ ó dá ìkọlọ rẹ padà mo fẹ́ sọ lé fún ọ mo fẹ́ sọ lé fún ọ mo fẹ́ sọ lé fún ọ ó gbọ́dọ̀ wà ní nàìjíríà kó ṣe ìpàdé ìyanu ìlẹ́yìn ẹ ẹyẹ mọ mi ìpàdé yìí máa ń lágbára ìyìn rẹ ọlọ́run wá ọba tó ń gbọ́ àdúrà owó yẹ ọlọ́run wá ọba tó ń gbọ́. on the 28th, latter the Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Sunday, on your Tuesday, on the 30th, oh my God, I'm being you. Tori gbogbo eni to ba wa mi lo ma gba ororu ofe gbogbo eni to nba nibi kibi to ti bo ma pe awon number yi ko ma bere bo se ma debe eyin omo olorun ojo kan ni ogun wole ojo kan na logun ma jade bi o ba so pe ko son abayo mo gbagbe e oro olorun lo so fun wa o ni mo wa oluwa o si mu gbogbo eru mi kuro ko mu idaji kuro omudaji kuro odidi ogun lo mu jade o le ti ma bere ke baba mo mo woli to po iyen ko ni dahun sadua woli le po e ta ran si oyo kan soso ni to ba miss e ta ran si olorun ma jo seru aye so pe oni mi oni seru aye so pe mi oni seru aye o wa pa ti ko so pe mi oni seru aye awon mo mi oni seru aye eni ta ba ran si e lo ma jise e ti a e ta ba ran si to ba jise olorun o ran si o mo pase mo so pelu ase to nbe ninu oruko jesu ogo re pada
2: amen
0: mo ni ogo re pada
2: amen
0: mo ni ogo re pada
2: amen
0: ipade yi ma bere lati on the 28th aro sunday gbogbo eyan mo olorun papa eku ebe adura meta ama pade ni Christ World Gospel Ministry ni egbe Jonathan Lester ni sheri dimu ni egbe da awon number yi lo ma pe to ba se nbo won ma direct e awon bi ti bosses ba wa fun ti le gbe olofe won ma direct e sibe je ki so kini gba fun e bodan ba fe sanu eyan o fe sanu eyan na ni o bo ba so pe baba mi o ti e lowo lowo ba mo se ma debe ma gbe so ni boss ofe je ki so fun e olorun ti ngbe ni ga ti de bayi Olorun ti yaye ni pada ti de bayi. Olorun ti lana fun ni o ti de bayi. Olorun ti mu to mu riri jade ninu airi o ti de bayi. Ipade yi e je sare so die ni pa ipade fun yi. Gbogbo mi to ti gbo mi ma sami ogo re pada.
2: Amen.
0: E je sare gbadua. E je ka so fun Olorun, eyan mo Olorun, Oluwa da ogo mi pada.
2: Gbadua ogo mi pada.
0: Oluwa da ogo mi pada. Nje ni kan le lanu so pe Oluwa da ogo mi
2: pada. Oluwa da ogo mi pada.
0: Wo ye gbadua
2: oruko Jesu
0: Oluwa da ogo mi pada Oluwa da ogo mi pada
2: Oluwa da ogo mi pada
0: emi mi ko
2: da ogo mi pada
0: da ogo mi pada
2: Oluwa da ogo mi pada
0: da ogo mi pada Oluwa da ogo mi pada
2: Oluwa da ogo mi pada
0: emi mi ko
2: da ogo mi pada
0: Oluwa da ogo mi pada
2: Oluwa da ogo mi pada
0: Oluwa da ogo mi
2: pada Oluwa da ogo mi pada
0: Oluwa da ogo mi pada
2: Oluwa da ogo mi pada
0: Oluwa da ogo mi pada
2: Oluwa da ogo mi pada
0: Oluwa da ogo mi pada
2: Oluwa da ogo mi pada
0: Oluwa da ogo mi pada
2: Olodo ogun mi pada
0: bibele so pon ni kabodo go degbe fun israeli israeli ori kankan de se mo nigba to go dagbere fun won but eyan mo lorun je ki so fun yin iru ipade to nbo yi ki se pade to e ko fi sere e kan lodun ni 35 years starting se leleyi e kan lodun ni o ma ri baba mo ma busy lodo yen ki se ru ojo yen lo ma ni o busy bibele so pe ni ojo agbara ra mo eyan re a ma fe awon olorire afẹ lati jo olorire tori pe ara yo fun wi pe ojo idide awon ti to esa bi yan ba fe ku iku gidi any feeling pe ah ikan ko fe sele o le ma mo bi to ti fe sele be no ti re ba nbo lode eyan eyan mo ma ni feeling pe ah ikan rere kan bo o ngba mi ni so da ti ni feeling pe ah o da bi ikan rere kan mo kin se gbo da bi ikan rere ti de pe awon number yi baba woli te ba tin ku lori eto e gbadua fun mo fe gbadua fun eyan 300 akoko for the first 6 hours baba e gbadua fun mi e jo gbadua ki se ke oro iseju kan pelu ase baba e gbadua fun mi e pe awon number yi is 0915899 4696 mo pele kan si in case ba yo gbo wa ba iroko ko sile is 091
2: 0858994696 or 0813238 9415. Let us see, 0813238 9415. And when your team pay lower than what 300 pere mo fe gbadura fun 300 ma pe mo ti ri awon ko ta ba tin pari ma be tin ba yin soro gba mi bayi gba mi mi o mo to n gba olorun gba fun o sugbe mi gba on kokan gbe wi pe irere oluwa ni agbara si igbala fun awon to ba gba gbo egbe yin omo olorun bi ki to ko ti ma bo to ba ti di egbe da so fun wi pe church poli ba n ko le lo nlo awon usa mo be gbogbo olokada to wa lati mo so mo be wa bi elele pe are you going to that big church wa ni blue roof wa ni yes they will take you to Bakare street ni ise yo lo fi idimu o le gba idimu wole lati idimu idimu ni bi bi okada lati round about ye so wi po lo si Bakare street church poli ba n ko le wa gbe debe egbo eyan mo lohun te n gbo mi o le ma wo wi pe eyin te ti wa so inu ise ranse iri ti mo ti Oluwa se nibi egbo mi o le ma so fun yin pa foju nlaju ki so ajoji si yin mi ni ma so mi pa ron dide ki so ajoji si yin mi le ma so pe ko orichiri so agbara to Oluwa ti se nbi but gbo mi eyan le ma le eyan le eyan le wa nibi omi ki o gbede ma gbe mi o fe ko gbede o ni mo fi npi o nibi ki bi to ba ba yan gbo mi ni ijebu ode o n gbo mi ni Abeokuta o n gbo mi ni Ibadan o n gbo mi ni Eko egbe eru yen ma ko ba aye wa fun te ma wa egbo sape awon number yi won put e true bo se ma debe adura mi fun eyin meje loni ni pe on ti o taro ba yo n gba ni owo re adapada fun
1: amen
2: ayayaya ibi kibi to ko ti ma gbo mi ase ni is a live broadcast mo de fe ko ma gba gba pelu ase yen loruko Jesu ada ikolo re pada
1: amen
2: loruko Jesu ada ikolo re pada
1: amen
2: loruko Jesu ada ikolo re
1: pada amen
2: eja gbadua Oluwa desinu aye mi lekan si
1: ba desinu aye mi
2: to ni pati eru ba lo Oluwa lo de o Oluwa nikan lo le mu eru ninu aye eyan Oluwa nikan ni tori ohun to nderu bayan teyan ori o ti jiyan lo ni
1: yen
2: praise the lord
1: hallelujah
2: akikoju ni wona pa to kun de leru de o ni pe ko ma mi kan le le meta tori pe o wo pe ohun ti mo se tele to nlo kiro tele ti o lo mo ibe leru ti de ti eru ba de ti de Oluwa ti lo ni yen ibi ki mo ba ti ri eru e le ri itusile oba nbe ibi ki bi igboya o ni agbara pe so ni igbagbo ni da lodun ti areti ati jeri sun ti akori awon ko wa mo fe ko mo olufe but ni se fe wonu adua lo pipi ara e bi Oluwa ti wa ti emi re wa owo aduni da to nba aye re ja ino bosi
1: amen
2: aya ino bosi
1: amen
2: aya ino bosi
1: amen
2: yo gbo ino bosi
1: amen
2: pe ni mi to mo so pe ko join wa nisin pe ni mi pe ore pe bi e woli wa life woli olare waju ba nko le aroli obada re o nu o wa ni live by pe ni kan pe ni keji pe ni kata pe join broadcast tori wi pe Oluwa o ni oro re ki lo ro se
1: oro
2: oro re won no dide ko lori te o joko sori te o de oro re o de mu won lara da ko ni gbogbo e parun won gbogbo e ki won ni eru re baba ni pa toru won be loke o to ma mu ko ji la ro to wo ke ti orun o jalu aye ti ile o de jalu omi pe ko mo bi pe agbara kan lo gbe duro agbara mo fi soro bi pe ogun aye re se loni
1: amen
2: aya oh god ta don sami mo no gbo aye se loni
1: amen
2: e pariwo ni baba o
1: baba o
2: mi o bo so pe baba o
1: baba o
2: so pe baba o
1: baba o
2: dai kolo mi pada
1: dai kolo mi pada
2: ojo ti n lo lori mi
1: ojo ti n lo lori mi
2: bayo orin ni bayo joko ni bayo lida ni ma so ke awon orun ma gbo so pe baba o
1: baba o
2: ojo n lo lori mi
1: ojo n lo lori mi
2: dai kolo mi pada
1: dai kolo mi pada
2: ojo yo yo yo
1: Oluwa Jesu
2: baba o
1: Oluwa ojo n lo lori mi dai kolo mi pada dai kolo mi pada dai kolo mi pada dai kolo mi pada dai kolo mi pada dai kolo mi pada dai kolo mi pada
2: da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da pa da o so nke baba mo tin lo ga kiri won ti ri je kini kan emi to ri ti loju mi ti ri en to ju o ba ti ri bi oju e ki rogo ipade alagbara yi ratiket ye ni bi kimi to ba ko ti ma gbo mi o gbodo fi ese kon ile agbara yi o le ma so pe baba ma wo lori online ko le da bi to ti fowo kan e Jesu fowo ka dete ninu ninu we Matthew ti o mo touch yen ni animoso gbogbo eyan lo mo touch yen ni animoso gba mi o ikolo re oluwa da pada fun
1: mi
2: ko sani ti o mo to ba ti di animoso ko so fun wi pe o nlo si bakare ni church won bi awon usa yen gbogbo ma bi ele pe church ban kole lo nlo wa ni che da big church wa ni be wa gbe e debi direct wo bi ma don so leyin e ojo sunday lo ma bere ni ago mejo lori a ma lu ago lori le adu lago mejo tete de ko le ri bi gbese si o ago mejo laaro sunday to ba ti nbo ko awon ohun eru meta to nderu ba e to fe ko lorun be yanju e koko mu yen lowo na to ba ti nbo awon ise woli orichirichi to ni emi lo ma ma sele ni bi monday ayayayaya ojo meje ni sunday to sunday ni bi person pe awon number yen nisin person pe awon number yen nisin person pe e pe awon number yen won ma direct be se ma debe won ma salaye be se ma debe o le pe eleyi o le pe 091 5899 4696 091 5899 4699 091 5899 4696 O le pe number yen o ko pe leyi 081 32 38 9415 emi ni ma gbe leyo kokan ni ma gbe emi ni ma gbe awon calls won yi ma de da e lohun aro mi si oni so pe aro mi aro woli si mi ni
1: aro woli si mi
2: eh aro mi si eni ipade ki se pade to ma ni o re mi mi o raye ah o ko ni re o lojo ogo ko ni re o
1: amen
2: gbera nle ma bo to ti di egbe da so pe o lo si bakare street ni church pastor ban kole Christ World Drive ola gbagba koji drive ni bakare street ni egbe Jonathan Estate ni sheri olofin o le gba igo eh o le gba igando wole o le gba ikotun wole anywhere to ba ko gba wole sa bere wi pe o lo si bakare street ni egbe Jonathan Estate o le gba petrocam wole lona igando lati ibe yen wa so gbogbo lokada lo mo be to ti de petrocam to lona igando ni sheri olofin wa gbe lati ibe lati jojo third road ni ba gbe de church mo gbadua fun pe ori oni gbagode o
1: amen
2: mo gbadua fun pe ori oni gbagode o
1: amen
2: mo gbadua fun pe ori oni gbagode o
1: amen
2: e ja so fun oluwa gbogbo ti aye gba lowo mi e meje la o gbadua yen oluwa fi ara gba pada fun mi on ti aye gba lowo adua
1: o ko jesus do ko jesus do ko jesus gbogbo je gba lowo mi bi o ko jesus o yo de pa pada o yo de pa pada o yo de pa pada o ni na ti ara o yo de pa pada o yo de pa pada o yo de pa pada o yo de pa pada o yo de pa pada gbogbo je aye gba lowo aye gba lowo de pa pada o yo de pa pada o yo de pa pada o yo de pa pada o yo de pa pada gbogbo je aye gba lowo o yo de pa pada o yo de pa pada o yo de pa pada gbogbo je aye gba lowo o yo de pa pada
3: Woman.

0: Orúkọ mi ni Idris láti ìlú Gbé Airport Road. Ọlọ́run sorí ńlá kan fún mi.
1: Ah, bàbá abẹ́ta ni.
0: Bẹ́ẹ̀ ni sá.
1: Mo ti gbọ́ voice yẹn.
0: O ti ìgbà tí Ọlọ́run sorí bẹ́ẹ̀ta fún mi, ìtàn tí mi ń gbọ́ rí mo gbọ́. Wọ́n sọ fún mi pé ìgbà tán bí dáàdì mi tán, ipò ọmọ tán abílé wọn pé ìbejì ni. Nípa àwọn ìyá kan wá bínú pé ìbejì bó kíníkankíní kan wá gbọ́n mọ̀ yẹn. Wọ́n gbé wọn pa sá pamọ́ sájà táwọn ọmọ yẹn láfi kékeré tán fi kú. Wọ́n ní ìyá ẹ̀ wá ṣe pé látọ̀dún yẹn pé wọn ní bí ìbejì mọ́lé wa. But ìyàlẹ́nu Ọlọ́run ni pé bí mo ṣe jọ́hún rí òkè ògo, Ọlọ́run wá ṣe ìbẹ̀ta fún mi. Ó wá ìyá gbogbo wọn lẹ́nu, kódà nílé àwọn ẹni tó jó lórí ẹbí wa ní kí n máa kọ́mọ bọ̀ wálé. Mo ní mi kọ́mọ wálé o. Pé ẹni tó bá fẹ́ wá wọ ọmọ kọ́mọ bọ̀ wá sàbújá pé orí Ọlọ́run lálelé. Wọ́n sá ń ṣe ìwádìí lórí ọmọ yẹn, kódà ìfundò lánàá. Wọ́n sá ní ẹ kí n lọ sòlẹ̀kẹ̀ funfun ọmọ lọ́wọ́. Mo ní tẹ́ ẹ bá rí ọ̀rọ̀ Ọlọ́run lórí ọmọ yìí lókù, kò sọ́rọ̀ òòsà kankan, kì í sòòsà ló ṣe lé. Ọlọ́run ọtọ́rítì ń lọ ṣe fún mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Àwọn èèyàn máa bí bẹ̀ta lórí òkè.
2: Ọ̀rọ̀ yìí ti dé

0: ọlọ́run ṣe fún mi ní january ta wá sí ibà wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement ilé yẹn mo fi kàn fún 17 years ní ilé bo ilé yẹn kàn wà ń bẹ̀ but to the glory of God lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn mo akọ ilé yẹn tán within january till now láńlọ tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòwó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó ó láwa lòun fẹ́ póun máa da dúró dé wa ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi àtúra ti
1: àtúra mi. Lona eléyìí tẹ́yìn nǹkan tẹ́lẹ̀
0: bẹ́ẹ̀
1: ọdún mélòó
0: 17 years
1: 17
0: bẹ́ẹ̀
1: o wa ìgbà wo lẹ wá sí bí
0: january
1: ẹjọ́ àwọn tó ra cement
0: yes sir
1: ṣùgbọ́n ẹ ṣe wá kúrò bí.
0: Ẹ mo wá sọ fún ọlọ́run mo ní kó bá mi kọ ilé yẹn parí tiwa yẹn ọlọ́run dẹ̀ parí tiwa
1: bíi january lẹ́nu january 6
0: bẹ́ẹ̀ni
1: ẹ tún wá ra ilé ẹ ànọ́dá
0: tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra aláàlówó láwa lòun máa gbé dúró dé ṣùgbọ́n a ti rà á báyìí.
1: Ẹ pàtẹ́wọ̀ ẹ kí ló ẹ dẹ̀ ń wò báyìí èèyàn wà ní december pẹ̀lú ilé uncompleted building tí ò lè parí fún 17 years.
0: Since 2007.
1: Ntẹ̀yìn ò wá lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin january 6 kì í dẹ̀ ṣe pé wá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹ tí ò gbá ní o tẹ́lẹ̀ the same category ni wọ́n wà wọn àjọ parí ilé wọn ni bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ tó rí tiwọn wọ́n parí tiwọn wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí bó ṣe ń pò lórí òkè
2: yìí
1: let double grace work for you.
2: Orí ọ̀fẹ́ ṣe kó méjì sí
1: ọ̀tọ̀ ọ̀tọ̀ pè ní great mercy nìyẹn tún lọ ra mi.
2: Ọ̀rọ̀ yìí ti jẹ́ jù.

0: Praise the Lord. My name is Reverend Gabriel Ayodeji. Mo jẹ́ ìkan lára àwọn ọmọ bàbá nínú ẹ̀mí. Mo dẹ̀ Ọlọ́run orí òkè yìí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu nínú ayé mi. Èkó mo wà sà. Bẹ́ẹ̀ sà. Lákọ̀ọ́kọ́, ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn, àkọ́bí mi ó sì tó jẹ́ pé ó ń bì. She was vomiting. Mo fẹ́ gbé lọ sí hospital, ó dákú. Mo wá ṣàbà mi rescue, mo padà sílé. Omi orí òkè wà nílé. Mo nígbàgbọ́ nínú ìpè Sam Òjó. Mo nígbàgbọ́ nínú ìpè Májẹ̀mú orí òkè Ògo. Mo wá sọ fún ọmọ mi, mo ní, I ask my daughter, mo ní, do you believe in this word? Ó ní yes. Mo wá fún ní omi yẹn mú. Mo wá fi wọ lójú. Ó sùn láì gbé lọ sí hospital. Ọlọ́run dẹ̀ wò sàn.
1: Lójú
0: ẹsẹ̀.
1: Ẹ pàtẹ́wọ́ fún mi. Tó bá jẹ́ nìyẹn ló dúró.
2: Wọ́n ti bá sọ̀rọ̀.
1: Tó bá jẹ́ nìyẹn ló ṣe yìí ni wọ́n ti
0: fẹ́ràn. Wọ́n sá lọ. Tó bá jẹ́ nìyẹn ló dúró mi, a ti máa sì rẹ̀gún. Òní dúró mi. Nígbà tí bàbá ní ká máa gbàdúrà. Mo rí áńgẹ́lì tó wà lé orí òkè yìí tó jáde. Ó sì wá ojú yìí ti máa ń yọ mí lẹ́nu. Nígbàkúgbà ojú yẹn máa ń da omi ni. Ṣùgbọ́n nígbà tí bàbá ní ká fi ọwọ́ lébi tó ń dùn wá, ká fi ọwọ́ sí ká gba ní ẹ̀ẹ́méje. Bí mo ṣe ń gba mo rí ìmọ́lẹ̀, áńgẹ́lì tó sì wà lórí pẹpẹ yìí sì jáde. Ó sì wá bá mi, ó sì fọwọ́ kan ojú náà. Mo rí ohun kan tó jáde nínú ojú náà. And I discovered that the light was clear. And that was how I'm healed from that eyes. There is power on this mountain. I can testify. And there is no day I call on the God of authority that God disappointed me. Praise the Lord.
1: Hallelujah. Ìgbà olójú ìtìndùn.
0: Sà, ó ti pẹ́ sà.
1: Ó tó sùn lẹ́yìn.
0: Sà, ó ti lé lọ́dún mẹ́wàá. Omi máa. Nígbà tó bá di ìgbà ọ̀run báyìí, omi máa jáde lójú, mo máa ń lo glasses mi. Tomi máa jáde, tomi máa bí ìgbà tó bá ní èèyàn sọkún. Omi ṣe máa ń dà lójú mi.
1: Kí lẹ wá rí sùn?
0: Sà, bí mo ṣe ń gbàdúrà, áńgẹ́lì yẹn wá, ó sì fọwọ́ kàn mí lójú. Mo dẹ̀ rí mọ̀ pé bí ìgbà tó bá ní nǹkan kan jáde nínú ojú náà. Ojú náà mo dẹ̀, I now saw the light.
1: The light. And it's more clear.
0: More clear.
1: Clap for Jesus. Agbára Ọlọ́run.
0: The power of God.
1: Kò parí ogun tó.
0: Ó
1: sì lè péré mọ.
3: Lẹ́yìn ni mo jáwọ̀.
4: I enter into this home.
3: Pẹ̀lú àwọn angẹ́lì oríire.
4: With the angels of goodness.
3: Gbogbo ẹni ṣàmì.
4: I made our statement.
3: Ẹ̀sùn oríire lọ.
4: Amen. We are blessed today.
3: Ayé ìlà jáwọ̀.
4: We enter into this life.
3: Gbogbo ìdààmú ọjọ́ tó pẹ́.
4: Every long time problem.
3: Ẹ máa gbiná dà.
4: Ẹ fire.
3: Ẹ̀yin wàhálà tán ni ò ní solution.
4: Those problems they have no solution.
3: Ẹ máa gbiná dà.
4: Jesus Christ.
3: Yàtà Farubi.
4: In the name of Jesus. In the name of Jesus.
3: Ohun Olúwa tó sàrà.
4: The word of Lord that thunders.
3: Ohun Olúwa tó mi agéjì.
4: The word of Lord that shake you with that.
3: Ohun Olúwa tó ní ọlá ńlá.
4: The word of Lord has get well.
3: Ṣebí níwájú Olúwa yìí.
4: Before this God.
3: Ní àwọn òkè yóò bí
4: dà. All this night like this.
3: Ẹ kórí sókè lónìí.
4: Lift up your heads today.
3: Ẹyin ẹnu ọ̀nà.
4: Oh ye gates.
3: A fẹ́ fa àwọn ìṣẹ̀dá jáde.
4: Want to pull out some destiny.
3: Láti inú kòtò ayé.
4: From that evil place.
3: A fẹ́ gbé àwọn ayé jáde.
4: Want to lift up some lives.
3: Nínú ìdè tó pẹ́.
4: From that long time
3: bondage. Bàbá.
4: Father.
3: Nítorí orúkọ rẹ̀.
4: Because of your name.
3: A béèrè fọwọ́ ìtúsílẹ̀.
4: We have a hand of deliverance.
3: Àṣà àti kọ́pẹ́.
4: For it is written.
3: Ní orí òkè Sioni. Ní ìtúsílẹ̀ yóò wà. Yóò sì jẹ́ mímọ́. Àwọn ọmọ Jacob. Wọ́n ní ìní wọn. Jẹ́ gbogbo ìṣẹ̀dá. Sórí mi gbọ́ lọ́wọ́
4: yìí.
3: Níbi àdì ọmọ. Àwọn ọmọ Israẹli. Àti ọmọ Júdà. Àjùmọ̀ kó wọn níbẹ̀. Àwọn tó dì wọ́n mú. Wọ́n dì wọ́n mú sísè.
4: Wọ́n
3: kọ̀ láti jọwọ́ wọn. Ṣùgbọ́n olùgbàláwọ́ lágbára. Ní gbígbà yóò gbà wọ́n. Àti láti gbà wọ́n.
4: Gbé
3: wọn jáde.
4: Tí
3: wọ́n sínú ògo.
4: Ìyẹn
3: ló jẹ́ wá o. Bàbá alátìlẹyìn. O ti fi ẹnu mi sí ọ̀rọ̀. O fẹ́nu mi ṣàṣẹ. Oní gbogbo tá a bá ti ń sọ. Kó máa rí bẹ́ẹ̀ gẹ́gẹ́. Jẹ́ lórúkọ
4: Jésù.
3: gbogbo ìṣẹ̀dá tó gbò mí ẹgbẹ́ ìtúsílẹ̀ ẹni tó ń bẹ́ kú sùn tó ń bẹ́ kú jí bàbá mi ní gbàdúrà fún ẹ a ó pa ọ́ lẹ́rìn lónìí gbogbo ẹ tó sun ẹkú kíkorò gbogbo ẹ tó sun ẹkú kíkorò gbogbo ẹ tó sun ẹkú àsúsínú ẹni sun ẹkú gbagba gbogbo ẹyí tí wọ́n ń gàn ẹyí tí ojú tì lọ́wọ́ ẹyí tẹ́ ẹ̀rọ náà lọ ẹyí tí ènìyàn bàjá. Báyìí ni Olúwa Jehovah wí lórúkọ Olúwa ẹgbẹ́ ìtúsílẹ̀ Yadalabi ẹ̀dábàlúkà dáadábàgbàdà ó dé o àkókò ìtúsílẹ̀ mi ti dé o ó dé o sátani mo lọ mọ́ lọ́wọ́ ó dé o àkókò ìtúsílẹ̀ mi ti dé o ó dé o sátani mo lọ mọ́ lọ́wọ́. Ẹyin tẹ́ ń join ní Facebook lọ́wọ́ ẹ ṣíà fídíò yìí lónìí ẹ ṣe ní 31 times
4: each
3: ọ̀rọ̀ ń jáde lọ́wọ́
4: àṣẹ
3: ń tẹ̀lé
4: nǹkan
3: márùn-ún náà sọ fún mi.
4: 5 things I'm told.
3: Number 1
4: àkọ́kọ́ nínú
3: ẹ̀ repeated problem must come to an end.
4: Ogun tó ń lọ tó ń bọ̀
3: ogun tó ń lọ tó ń bọ̀
4: repeated problem
3: o ti jẹ́rìí lórí ẹ̀ o ti dunnú lórí ẹ̀ o tún padà wá mo pàṣẹ ẹ̀yin ogun tó ń lọ tó ń
4: bọ̀
3: lórúkọ Ọlọ́run
4: iṣẹ́
3: ẹ máa gbin náà wọ́n rán mi wá ní o
4: lina
3: anta
4: bẹ́dù
3: àdélé
4: ẹ̀rẹ̀gẹ̀dù
3: ọ̀kọ̀dájú ẹ̀yin ọ̀fà tó ń lọ tó ń padà àṣàṣì tó ń lọ tó ń bọ̀ lórúkọ
4: Jésù
3: ẹ máa gbin náà ẹ̀yin àfiṣe ayé ìdàbàrà. Àwọn èèyàn gbúdọ̀ ní permanent lifting permanent solution
4: ọ̀rọ̀
3: àdúrà dada ẹlẹ́yẹ wọn gbọ́dọ̀ máa tinú ogun dẹnu wọn gbọ́dọ̀ máa tinú wàhálà dẹnu
4: wàhálà
3: wákàtí àdúrà láwà
4: ìjẹ́
3: ló kọjá olúwa dẹ ogun wọn
4: dúró
3: ẹ dàdúrà ogun dàdúrà olúwa dàdúrà olúwa dàdúrà olúwa dàdúrà dàdúrà dúró.
4: Thank you, Father.
3: Wọ́n ti ní ẹkún lọ sùn lójoojúmọ́.
4: They say you are weeping every day.
3: Ọ̀nà kejì tí wọ́n rán mi sí nìyẹn.
4: That is second place I'm saying.
3: Mo tún pa ẹ lẹ́kún.
4: That thing making you cry.
3: Ó gbúdọ̀ pa ẹ lẹ́rìn.
4: Must give you laughter.
3: Sarah sá sọ pé.
4: Sarah sẹ́.
3: Olúwa pa mí lẹ́rìn.
4: God has caused me to laugh.
3: Yẹnì ha.
4: Bẹ́ẹ̀ni.
3: Ribadua.
4: He has caused me to laugh.
3: Genesis 21. Ní 1 to 10 ni.
4: From 1 to 10.
3: Sarah sá wípé.
4: As Sarah sẹ́.
3: Olúwa pa mí lẹ́rìn.
4: God has caused me to laugh. Gbogbo
3: tó bá gbọ́.
4: And all those are here.
3: Wọ́n rẹ́rìn pẹ̀lú
4: mi. Psalm 126.
3: Fẹ́ kún rìn lọ.
4: That man that goes around.
3: Yóò fi ayọ̀ padà wá.
4: He will be with them with joy.
3: Psalm 30. Ó ní ẹkún lè pẹ́ dalẹ̀.
4: He said we'll be with them
3: tonight. Ayọ̀ ń bọ̀ láà.
4: Joy come
3: in. Ẹyin tẹ́ ẹ sun ẹkún.
4: Who that are with me present.
3: Ẹyin tẹ́ ẹ̀rọ náà lọ.
4: Who that have no way out.
3: Ẹyin tí ẹkún ò jẹ́ kẹ́ ẹ gbé ayé.
4: Who that have been there allowed to enjoy your life.
3: Lónìí.
4: Today.
3: Ẹ sun ẹkún.
4: You will weep no more.
3: Má jẹ̀mú tó rìn ní ẹkún rẹ.
4: Reverend, you need your weeping.
3: Ó bàjẹ́ bẹ́ẹ̀.
4: Hey,
3: in the name of Jesus. Ẹ pé orúkọ Jésù.
4: Call the name of Jesus.
3: Olúwa dá ẹ kú mi
4: dúró. Oh Lord, stop my weeping.
3: Ẹ dúró.
4: Stop my weeping.
3: Oyo yo yo yo.
4: Orúkọ Jésù.
3: Orúkọ Jésù.
4: Ẹ mi mímọ́.

0: sọ. Democracy Bank Lakure. Láti máa pàdé látọjọ́ Wednesday, 1st July, the Tuesday 7th, láago mẹ́sàn-án alẹ́ 9 AM. Jẹ́ sọ̀rọ̀ àwa yóò ti pàṣẹ pé pàjá lọ. Sí ìpìlẹ̀ ìlú yìí, ṣe àwòtán orísun ogun tó ń bá wa fínra. Ọ̀pọ̀ ọ̀rọ̀ sí Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí ni Jésù máa lò. Wòlíì tá a fi ọ̀rọ̀ ràn sí ìrọ̀rùn fún ìtúsílẹ̀ àti ìbẹ́nidẹ́. Prophet Samuel Adébáyò Òjòba Authority yóò máa súre látọjọ́ Wednesday 4th, the Tuesday 7th July, látàgọ́ mẹ́sàn-án àṣálẹ́. Democracy Park Lakúrẹ́ la ó ti pàdé. Iṣẹ́ agbára máa ṣe lọ́dún yìí. Wà á sọ testimony.
1: Praise the Lord.
2: Hallelujah.
1: Orúkọ mi ni Orísanmi Morayo. Mo give testimony ni last week. So ìdí ni tí mo fi sọ ní ọyìn last week wípé gbogbo nǹkan tẹ́ pé ìnira ni mo fi máa ń ṣe tí mi ò kí ń fi rọrùn ṣe nǹkan tẹ́ pé ìnira mo fi ń ṣe pé eléyìí tí mo wá lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo nǹkan tí mo wá ń ṣe pátá pẹ̀lú ìrọ̀rùn ni mo wá ń ṣe. Nígbà tí mo ṣe jáde nínú ibi báyìí ní ọjọ́ yẹn tí mo lọ gbowó tí máa fi mọ́tò tí máa wórí fóònù mi mo rí ẹnìkan sẹ́ndí 130 sí mi tí mi ò dẹ̀ lérò ti tẹ́lẹ̀. Mo kàn rí tó sọ for the ties pé kí n ṣe ties ti bedroom mi o pé tọ́yọ́ mi bá kọ́kọ́ sè yẹn náà bá di mo wá sẹ́ndí ti kitchen o mo ní mo yin Ọlọ́run lógo torí pé nǹkan tí mi ò tiẹ̀ lérò rárá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Authority Ọlọ́run bàbá mi Sam Ojo ohun tó fi mo nígbà lẹ́nu ọ̀sẹ̀ tí mo darapọ̀ mọ́ ìjọ yìí ara rọ̀ mí ara tù mí lórúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ ẹ̀rí mi ara ò ní ni yín ẹni fìnira lórí ayé yín ogun tó jẹ́ èmi tí mo dúró wájú yín kò ní jà yín o lórúkọ Jésù.
3: Ọ̀rọ̀ yìí ti dé yìí.